0: Island of Reality ló ń kéde.
1: Báàdì rẹ̀ ká sàn sáà. Orúkọ mi ni Olúwàbùkọ́lá Adigun láti Ìbàdàn branch. Ọmọ ọjọ́ orí afẹ́fẹ́ ni mí tẹ́lẹ̀ kó tó di pé mo wá sí Ìgàndọ̀. Ìgbà tí máa ń jọyìn lórí afẹ́fẹ́ orí rédíò máa ń sọ ìwúrọ̀ mi. Mo máa ń gbomi sí i. Mo bẹ̀rẹ̀ sí ní rí changes nínú ayé mi. Mo wá ní àtẹ́kẹ́ mi náà wá Ìgàndọ̀ lóko mo wá wá síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ti tẹ̀sán wọ Ìgàndọ̀ ìyanu oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé mi. Èmi tẹ́ pé ṣọ́ọ̀bù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ 4x8 ni 4 feet sílẹ̀tì kan tó ń tà yẹn òun ni ó wá jẹ́ méjì ẹ̀ ni mo rò ní ṣọ́ọ̀bù kékeré yẹn tí mò ń ta pọ̀nmọ́ jẹ̀bú. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi pẹ̀lú mo ṣe ń san owó rọ̀ mi màá máa sọ fún ọlọ́run pé bí ìjọ ṣe ń gbòòrò sí i bí ìjọ ìrèwé rẹ̀ ṣe ń gbòòrò sí i kí ṣọ́ọ̀bù náà máa gbòòrò sí i. Ìgbà tó yá mo tún ẹ̀sẹ̀ǹdì ó di 8x8 ìgbà tó tún yá ń sìn láàdì láàdì ìjọba dé ṣọ́ọ̀bù mi ń sìn inú èmi gbọ̀ngbọ̀n dùn máa ń wo ọjọ́ nínú adùn ṣọ́ọ̀bù mi tó ti já ìrú safe container mọ́ ṣọ́ọ̀bù tí wàá di mini supermarket mo ti wá kúrò ní ìyàpọ̀ mọ́ mo ti di ọ́nù provision provision ni mo ń tà tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wàhálà àti ìdààmú tó dé bá ọ̀tá mi tí mo bá dẹni tó ń tàpọ̀ mọ́ ìgbà tí ṣọ́ọ̀ṣì tí mo wá ti join ṣọ́ọ̀ṣì Ìgàndọ̀ City of God Church yìí gbogbo nǹkan yí padà sí dáadáa fún mi ni mi kì í mèsì iye òwúrọ̀ ǹdẹ̀ máa ń wá sí ṣọ́ọ̀ṣì Sunday tọ́sì náà máa ń wà ṣùgbọ́n kókó rẹ̀ ni pé máa ń san owó tẹ́ bá ní ká sàn yẹn máa ń tiraka màá ṣàmúṣàn pé mo san mo rẹ̀ yẹn oríṣẹ́ mo ń yànnà nínú ọjà mi mo ń tà èmi gan ẹni máa ń yà mí fún bí gbogbo nǹkan tí mo rìn rí máa ń yà mí lẹ́nu máa ń jọ mí lójú máa jókòó máa ń ṣe ṣọ́ọ̀bù mi lórílẹ̀ ìyá pípẹ́ lómi gbogbo mo ti rówó kò yé mi ọlọ́run ìwúrọ̀ òun daṣọ àṣírí bòmí ẹ ṣeun dúpẹ́ bàbá.
2: Ẹ tẹ́wọ̀ yìí síwájú báyìí lórúkọ Jésù ti Nasareti ó yá báìbù kò tiẹ̀ in the name of Jesus ẹgbẹ́ ó ní mo sọ pé èmi náà fẹ́ máa fẹ̀ bíírì òwúrọ̀ ṣe ń fẹ̀ ẹ máa gbọ́ kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ ó lò ń sọ̀rọ̀ ẹ bá jẹ̀bú o kí ìsinú ẹ̀ èèyàn bá ń gbégbèsẹ̀ lẹ́tọ̀ bá gbégbèsẹ̀ á wá ní ẹ̀rí ayé ò ló wò jáyànbọ̀ èèyàn ni ò ní gbà mo sọ fún ọ pé a fẹ́ ràn ọ lọ sí ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin ilẹ̀ rẹ ó lè jẹ́ amẹ́ríkà ilẹ̀ rẹ ó lè jẹ́ èkó ó lè jẹ́ àbújá ó lè jẹ́ ìbàdàn ó lè jẹ́ port harcourt ó mọ ilẹ̀ rẹ onílẹ̀ tó máa sọ fún ẹ.

àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup

0: bá ti wá fi orun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Dára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Àmàlà dúdú àmàlà funfun Amala to fele bi eti ni sawewe du to yo kululu ore mo le gbegiri pelu eran to muta kasa

0: padà on padà ko sanu wa e wo colony kan ni e ri bi wa so be yen ni awon yen ta wa ri be yen elemi ni 4 hours elemi ni 2 elemi ni to be lo ola kan won nu gbo ni iru nkan ba si nlo eyan le koja nbe nti e ba se to tun mo ko yen kan be nbe ko li mo ko yen kan be nbe now igbo te ko je nkan ti o je bi pe iwulo fun julu lo wa jeru jeje igbo mi bayi lebi bayi o ti gba oju ona ati lan si joba ona adugo ti wa bayi ori be olodo seyin bayi bo se ri ah idamu nla ni kini wa la wa nse e wa wo eto abo ati dukia afi a se na a so mi e jeun e yo se gbe saye wa niyan
1: comrade e soro agba kan le kan eni ta ba se ba kan yo to ati eni yo to ati woni anfani si former minister barrister Solomon Dalong die baba yen soro kan weekend ina ro ti yen so bi mo se nwo oro yen o dabi pe yo to ara ilu ti ko le tan to wa ni joba ti tori to ba bole won fo
0: won fo won lo ah no already le lo wo be ninu awon omo won leyan omo tan ba won soselu ewo ni be Nigeria
1: awa ara ilu ti o dabi ko fe re wa loke die yi nti barrister so ni pe ma so pe tori pe ko ti kan speak now
0: okay eye mi sumo ba yin si sumo won o
1: je se ti pe ti ran o ke ba di pe wa pe barrister la so pe
0: won barrister ran iti bo so pe won ti se minister for youth re
1: yes youth transport
0: nigba ti won se youth transport ayi buhari
1: first time
0: igba ye ni crisis in the national youth council of Nigeria lo to buru si sẹyìn tó lóṣèlú bá wà ń jọba wọn èyí ìrìn tó dá o ǹjẹ́ wọn bá wà sọ̀kalẹ̀ wọn àdí activist
1: ni wọn mọ̀ pé ìfàyàrá yóò lè dá a mọ́
0: wọn kì í fàyàrá yóò lè dá a mọ́ wọn ti wà ń bẹ nígbà tó ẹ kàn ṣe pa àwọn tí wọn ò ṣe ṣé wàá rí ti ń bẹ ń bẹ̀rẹ̀ aráàlú gangan mo ti sọ rí orí tuntun sọ ǹjẹ́ àwọn gangan mọ́ tá a fẹ́
1: kò yé wa
0: mo ń sọ yorùbá kan lẹ́ẹ̀kan pé tẹ ẹ bá gbàgbọ́ tí gbọ́ àwọn èèyàn mọ̀ yìí o krista pé krista wà rí o èèyàn wa ègé wa ni o ẹ̀ẹ́ra àwọn ètò ìlọ́wọ́ tàn yín jáde pé ta ni ó nígbéraga
1: àṣẹ ohun tiẹ̀ mọ́ mi lórí ajé tẹ́lẹ̀
0: ó nígbéraga jáde ìṣe ni wọ́n ò rí wípé ẹ ti bú àwọn rí
2: ẹnu rẹ̀ sì bò
0: ẹnu rẹ̀ sì bò must you repeat everything yóò kàn mọ́ ta ló ń ṣe program gẹ̀ yóò sàmọ́ rẹ́ rìn rìn gbogbo tí òwò ọ̀tí ẹ̀ láti lè ta ní ṣe pé ẹni búburú ti ń fìyà jẹ́ wọ́n ń da ju ẹ̀yìn lọ báàlù ṣèlú nìyẹn o ẹ mọ rí sí ìdárò tí ń lọ ni ẹ mọ ìtàwọn yóò mọ ṣe pé ẹ tẹ́ ń pèntì yìí gangan ra àwọn èèyàn lọ́wọ́ àwọn tẹ́ ń pọ́n lè yóò dá ó ní kéne yóò lọ tó ní òṣèlú ilé ìkẹ́ rédíò ní kì rédíò ní mọ̀ bàbá rédíò yẹn lọ kì í sì ní ọmọ ìgboro kò lóṣìṣẹ́ táwọn gbọ́tọ̀ mọ̀ sọ pa àwọn èèyàn mélòó léèyàn kan tó tiẹ̀ lóun fẹ́ gbìyànjú kó náà tiẹ̀ takú àwọn ẹni tí ò dá yìí tí wọ́n fún láǹfààní
1: ó má ṣe o
0: ṣe mélòó la fẹ́ rí
1: ojú mi
0: ilẹ̀ ṣe rí pé gbogbo àwọn tí ń padà náà ní ọ̀rẹ́ òbí àtìkù olóyè tinubu gbogbo wọn the same person náà ni tó bá rí pé tó tẹ sọ́mọ́ balọ̀ tán ní ìsìn o ẹ̀ tó rí táwọn wíkì ọ́ jáde àwọn mínútù jáde àwọn kákọ́sọ́ tó láwọn náà fẹ́ jáde ìbádùn ọ́ jáde àti bẹ́ẹ̀ lọ
1: ọlọ́run jẹ́ àwọn fíìmù ìṣojú wa
0: mẹ àmì mélòó wá ni wá rí èwo ló wá lè sọ pé òun takú in security torí pé n tí ń fàárẹ̀ o nígbà tẹ ẹ jókòó ẹyin lẹjọ dá security ilẹ̀ nítorí pé ẹ fẹ́ lẹ́ nìkan kì ni òun tẹ ń fún ní ọmọ adìẹ ó ti wá dàgbà ó léèyàn lòun fẹ́ mọ jẹ ẹ wá lẹ́ẹ̀ fẹ́ kéje ó bu ẹ tẹ́ ẹ fi sọ́bẹ̀ ó bu jẹ ẹ wá sá lọ ẹ wá filẹ̀ sápẹ́ mẹ́jọ wọn àwọn ìlú kọ́lọ́mọ jàre ìlú jàre
1: kò sáwẹ̀ mọ jẹun lọ
0: ó wá di pé ẹ̀yin náà dé ẹ tẹ́ sọ pé kí ni yìí yóò ṣe kí ni ìwà ló fẹ́ kọ́ bu àlà kò lè ṣeé ṣe ìnimọ̀wò ọ̀tá rẹ o ẹ tó pátá mọ́jú mọ́jú ojú kótó torí gbà bí wà tọ́ta bá jí kótó ó lè fọ ọ̀rẹ́ rẹ lọ́wọ́ ọmọ tẹ́jọ jì tọ́jọ jì bẹ́ẹ̀ o ìrọ̀rọ̀ security nìyẹn o nígbà tí wàhálà yìí dé tó ẹ̀kọ́ kó gírí mọ pé ẹjẹ́ àjọ paná wàhálà yìí wọn ò gbọ́ nígbà náà wọ́n rò pé àwọn kan ni now ó ti wá di pé ó ti di business as usual before kì í ṣe business but now this is not a business ẹni ẹ̀ wo nǹkan báyẹn it's unfortunately in Nigeria tó yẹ pé àwọn èèyàn tá a pè lálágbára àwọn gangan ti wá tẹ̀bàtì nígbà kan lóṣèlú ní ìsìn báyìí ọlọ́kìnìkan bank ni mo ti ń yáwó ṣèṣèlú kí ẹ̀ máa ná 17 trillion máa fi campaign kìíní kan trillion fi campaign tó yẹ pé irọ́ pàtàkì ní í ṣe so nàìjíríà tá a lè fi yí padà náà ni pé ọ̀rọ̀ ètò ààbò yìí

0: gbe to ye kure lo loselu kan bi nkan kan kan dakun tori to Olorun oba oro eto abo ati gbogbo won ni format kan tele visa ku e tori pe e ma wori se nkan be ko ni kachala o wa debe e dakun se lo won na mo re ni
1: Nigeria wo daru
2: eh agbakin gbe kini wa awon ara le lokan 0705 5000 949
3: ki sawara Canada lo fe pe number fun a Nigeria 0705 5000 949
2: Canada ti mo mi la
3: 08097 000949 +234 90 62 000949 Opinion in the case of course, condemnation.
2: Hello,
4: hey,
2: Caro.
5: Eto abo yi na akekekeke won ba wa mujuto awon omo na wa be yen lati bi 50 days awon to gba ni ni ekiti e wo bi won se ri ipo wo lawon yen fe wa ba ya to lu ko won akekeke ati nyanyanya sunkun sunkun won ti e mo be ansun pa won kan wa lawon adiye nda agun je ni ojo won won se tu ye yen danu kuro ka mo ka ri agun ti won la kọkọ jọ tori Ọlọrun awon eyi ni tan ba wa gba ka ti e mo nkan to sele si won ati awon se ti a ti mo bi position won àwọn ẹgbẹ́ iná kan jó ọmọ ìjẹ́kẹ́ ni mo ṣe sí síbẹ̀ yìí ẹ̀yẹ ìyá yẹn kan tún dànù.
4: Ṣọlá
2: Krista
4: government ni àwọn avoid collateral damage ṣé ẹnìkan sọ fún wa pé àwọn people ṣì wà ní good condition ìyá ń bẹnu ilé wa gan àlàáfíà ẹ̀yìn avoid collateral damage ẹ jọ sá.
6: Ẹ ní gbogbo ń tán fi hàn wá a rí pẹ́gù àwọn agbófinró ti gba gbogbo ẹ̀yẹ.
4: Ok.
6: Tí tọlọ́pàá ò bá ṣe ṣe kíní kan ní máa ṣe wá ní ìyá ìgbéraga lásán. Ìgbéraga tí wọ́n máa ń ṣe wá ìwà máa ń lead sí wàhálà fún wa.
4: Máa ṣe o.
6: Tá a bá lo ti o ní àyín yìnbọn yìnbọn tí ò bá ṣe àwọn kan ní àwọn ní.
4: Tí ó sì wọnú gbọ́dọ̀ mú yàn jáde wọ́n kàdé pretend.
6: Ẹ fi wọ́n lẹ̀ gé wọn lọ bá wọn. Kílẹ̀ tó ń dájọ ni tọ́lọ̀ ń fún wa
4: kó
6: ṣéèkì mọ́ wọn lẹ́sẹ̀ kan lè ráwọn ọmọ ìgbà. Ẹ mọ̀ jà lo ego pé ẹgbófinró ni wọ́n ní iṣẹ́ wo tó mọ́ ni a mọ̀ pé inú òfin ìjọba òbílífù ní ogun ká yìnbọn ká lọ́gbọ́n orí ká ṣe gbogbo ẹ̀lẹ́yìn mọ̀ àwọn tó mọ ókan tí ó di èjì tí ó di ẹ̀ta ẹ̀jì ẹgbẹ́ wọn ò lò ó.
4: Ìjọba gbà kóògùn wọ́ọ̀kì ìjọba bìlífù lóògùn ẹ kí n àtara wá fún.
6: Àbí ṣe ẹnikẹ́yìn
4: àdó
6: àwọn ọmọ gbà
2: àdúrà
4: ẹ̀yà àgbókálukú o. Hello.
6: Ọmọ ológun jọ ilé tí ọ̀rẹ́ nìkan.
7: Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀
7: o. Ẹ kú iṣẹ́
2: o.
7: Ẹ
2: ṣe o.
7: Ajíbọ́lá láti ìlú Ìdíjà. Ṣé rí àwọn kan tí wọ́n di ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ṣíṣíṣí wọn tó ń fa àgbọ̀ ẹlẹ́yàmẹ̀yà àwọn kan fojú wọn fi báńdíìtì dojú ẹ̀yà kan wọn wá ń kó ẹ̀yà Yorùbá wọn àṣẹ lọ́lẹ̀ ibo kan máa kó wọn kí wọn tọ́jú wọn rì lẹ́yìn tí ó gbà wá àwa Yorùbá ẹbí àrònú orí oore Ògúndé káwọn náà bá ṣe gbara wa o ilé ìtura pọ̀ jù gbájú ìtura pọ̀ jù o wọn lè lọ lulẹ̀ ibo kan lọ kọ́ ọmọ iléèwé bẹ́ẹ̀ wọ́n wá ń wá sí bíbá yìí láti máa kó àwọn ọmọ wa láti máa ní alára ní lára yẹn tí ń pọ̀ jù o ẹ̀yà kan ní fìyà jẹ́ yàtọ̀ kẹsẹ̀ bá ń bí ti o.
2: À ń wojú ago ojú ago iná ọmọ òwò wà bóyá ní krista deji ọlọ́rẹ́ lórí facebook arọ́wọ́ yín àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ 8.8 trillion wọ́n sì ní wípé ìjẹkúdújẹrá ó ti wọ agbádá pàápàá jùlọ nínú ìṣèjọba bí wọ́n ti sọ ni ò tí ń bẹ̀
6: lóde àwọn arsenal ti hàn wù báyìí
2: èwo ni arsenal ni wọn.
4: Makoli
2: sọmọ arsenal lele
6: ilé ìlú ìjáwó ẹ̀
2: sí ọmọ arsenal
4: ọmọ bíi ẹja bẹ́ẹ̀ sì kí sọdùnmọ́ lọ́wọ́
6: o ti pẹ́ àsọmọ oṣù méjì mọ̀ ló ti kọjá làbí
4: wa
6: tó
4: ẹ
2: orílẹ̀-èdè nàìjíríà yóò da kò ní
6: dá lọ tí wa o kópa ṣẹkí nàìjíríà lè dá o
4: ẹ ṣe ẹ pẹ fún wa ẹjẹ ká yẹ bá kí àwọn ètò míì lọwọlé pàápàá jùlọ bá a ṣe lọ lórí ètò nísìn eré ìdárayá lédè fèrèfèé tì òun náà lókù ti ẹ máa gbọ́ kí tó a máa lọ kí iṣẹ́ ní pẹ̀lẹ́ kí n kú kó orí kádún ni àkọ́rí ọlá àti mi dásọ́lá lámídì náà ni agbọ́dọ̀ jẹ́ kákáríkà jẹ́ gbàgbé àkọ́rí ọlá bàbá aláìdè nù 50 years mi ṣe wàṣà.
2: Happy birthday to you.
4: Mrs. Akinlade Dikines Akinlade many happy returns long life akofe titi
2: tíkẹ́ẹ̀tì àmàlà ti ń bẹ́lẹ̀ wá ra tíkẹ́ẹ̀tì
4: o
2: tíríkẹ́ẹ̀ ẹjẹ́ àjọ jàmàlà kájọ kọ́mọ lùbọ́ o.
4: àwa ni ẹ̀dá bímọ́lá làmídà fàlà àbòròkì á nípàdé ayọ̀.
2: olúṣọlá ọmọ mọ́mọ́ ló kọ́ mi agbẹnusọ yín nù.

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

ẹni tí ó rìn lọ́nà rẹ̀ rí. Ẹni tí ó ní dojúkọ rẹ̀ rí. Irú ẹni bẹ́ẹ̀ kì í mọ yí rẹ̀. Ẹni tó jẹ́ pé láti ilẹ̀, láti pùtùpùtù ilẹ̀, láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ẹ láti kẹ́ tó ti rọrùn fún gbáà.

tó ti lọ tí án ti dé àwọn ẹni tá a bá bi wọn mọ̀ rí sọ ṣùgbẹ́ ń tí ò tí ìrìn rẹ bẹ̀rì bí ẹ mi sọ kò ní gbọ́ o a kọ tí ìkún ni ṣá a ní kán fò ńlẹ̀ kan jẹ́ kó òun ṣe ń tó òun fẹ́ ṣe rọṣọmù rọṣọmù a rí rọṣọmù a rí rọṣọmù níbẹ̀rẹ̀ a dàbí pọ́ ń lódò jù rọṣọmù bá tẹ́rẹ́rẹ́ ti péré lórí fásọ́ láti dùn. Bit that it appeared.

0: Uniflex cough syrup gives you relief from sore throats, cold and chesty coughs. Manufactured by Daily Needs Industries Limited. Uniflex cough syrup is for children and adults. Uniflex. If symptoms persist after 2 days, consult a doctor.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: lọ.
1: Àwọn ọ̀nà yìí ewọ́ gan ló pé jù. Ọ̀nà kan wà tó yá.
0: Thomas Berede, alóyin lohun Berede.
1: Ó yá gan o.
0: Thomas Berede, alóyin lohun Berede.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tí ìrìn bẹ̀ ní fẹ́ rìn bẹ̀. Àwọn tó rìn bẹ̀ tí a padà wọ́n nínú.
0: Délé ṣeré fọba, ó tún ṣeré fún Jòyè o. Mo ṣeré fọba.
1: Ọ̀nà eléyìí tí ò yá ń tiẹ̀.
0: Mo ṣeré fágbà, mo tún ṣeré fọmọdé.
1: Ọ̀nà tí ò yá ń tiẹ̀.

0: ọ̀nà yẹn pín sí méjì ọ̀nà yẹn pín sí méjì gbogbo wa la fẹ́ rin ọ̀nà tó yá
1: lórúkọ jésù
0: àmọ́ wọn tí ń lọ tí ń bọ̀ wọ́n ní kí ló dé tí a mí ò sọ́ra àwọn tí ń lọ tí ń bọ̀ ó ta sinẹ́ sọ́ra o
1: kábíyèsí rẹ olúwa
0: àmẹ́yìí tí ń pè wá sí oslo jugan ó náà dẹ̀ ní rules and regulations kódà rules and regulations yẹ ètí ń pè wá sí tí ń yá máa bọ̀ ó le ju rules and regulations kejì lọ ọ̀nà wo nkíní ọ̀nà wo nkejì 070 5 2 3 9 4 9
1: àbòyàn abiwẹrẹ
0: 070
1: àwọn àgọ́ ó wọn àdọ́lọ́ mọ́
0: 55,949
1: yóò pèsè fún gbogbo àìní o jésù mi ó yóò pèsè fún gbogbo àìní
0: ṣe eré yìí tí ẹni ká má tọ̀ yẹn
1: mo tún ti dé
0: bá bá wo àwùjọ wa ni gbogbo wa ń tọ̀ ọ́ jù báyìí o
1: ṣeré bẹ́ẹ̀ bá lọ dí fáwọn
0: ẹ̀ṣẹ̀
1: lásán bẹ́ẹ̀ rí
0: àti pásítọ̀
1: òfo ni
0: àtàfáà
1: ọ̀rọ̀ ọlọ́run ló fi dá mi lójú
0: àtọ́mọ̀ jọ
1: àríyátiyá
0: ìdálé iṣẹ́ ọmọọṣẹ́ gbogbo wa la mi tọ̀ náà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ́nà yín ọ̀dà

0: ọ̀nà yìí ló kọ kí ló kọ àwọn ọ̀nà yìí
1: sọ mi sọ la o
0: kí ló dé tó fi jẹ́ pé èyí tí
1: a ti ṣe nílé ayé ẹlẹ́dà ni o
0: ọwọ́ ní ká má wá yẹn gan la ń lọ ìtẹ́ ní ká má wá yẹn a

0: ọlọ́nà yìí ọ̀dá ká mọ̀ dé bẹ́ẹ̀.
1: Bàájì bàbá ṣe wá.
0: Èyí tí wọ́n lọ dá akọ̀ agbẹ́ẹ̀tì àárín.
1: Ọládélé.
0: Kí ló kọ̀ ọ̀nà àkọ́kọ́ kí ni tìkejì? 070-5 odometa 949-08097 odometa 949. Ẹkú ojúmọ́ o. Eba.
1: Tọ́balẹ̀ yẹ, o gbọ́dọ̀ dúró. Ẹni tó.
0: 09062 odometa 949.
1: Tó bá lọ ṣe smoke, o lè dára ẹlẹ́ni. Abanikanda.
0: Ọkùnrin rin bẹ̀, obìnrin rin bẹ̀.
1: O lè jòkúta.
0: Ọmọ kékeré rin bẹ̀, àgbàlagbà rin bẹ̀.
1: Ire ló já sí fún mi.
0: Wọ́n ní ká má wá o.
1: Ìyá ló rán mi wáyé.
0: Àmọ́ náà yẹn yá gan.
1: Ìgbà tèmi á dára.
0: Ọ̀nà kejì yẹn jìn gan.
1: Ìyàn jẹ́ o.
0: Ìyẹn náà ń pè wá sí akọ̀ àlọ́bẹ̀. Àmọ́ náà tó yá yẹn, àwọn tó ti rìn rí tí wọ́n dé.
1: Èmi wá lọ.
0: Wọ́n lójú ọ̀nà yìí ò dáa ká mọ́ rìn. Wọ́n ní súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ń bẹ nú.
1: Lójú àwọn abàníyàn jẹ́ o.
0: Wọ́n pín ọ̀pọ̀lọpọ̀ gárígádá lókún bẹ̀.
1: Ọládélé yẹn màmá rè.
0: Ẹ̀lọ́ ẹ kú ojúmọ́ o. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Ibàríbà nẹ́tíwọ́ọ̀kì
1: o. Kọrin kọrin.
2: Ilé ìtumọ̀rẹ̀ bàbá mi o.
1: Ọládélé yẹn màmá.
0: Àmọ̀ náà tí wọ́n ló dá èyí tí wọ́n ló dá tí wọ́n ló dán ọ̀nà tí wọ́n ló dá tí wọ́n ló dán àti wọlé sẹ́nu ọ̀nà yẹn ó rí bákan bákan.
1: Orí lórí.
0: Wọ́n á ní tá a bá wọlé tán ọ̀nà yẹn dá ó dán nú o. Àní no no ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ o.
3: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mọ́ mi.
3: Orúkọ mi ni Ọlá Ìtọ́lá Yinka láti Ikú Ọlá.
0: Láti Ikú Ọlá.
3: Bẹ́ẹ̀ni.
0: Mò ń gbọ́ yín
3: náà. Ọ̀nà méjì. Eléyìí tó dáa ó ní ọ̀nà ìyè.
0: Ọ̀nà ìyè.
3: Eléyìí tí ó dáa ní ọ̀nà ìparun.
0: Ọ̀nà ìparun.
3: Bẹ́ẹ̀ni àti ọ̀nà ìyè.
0: Ọ̀nà ìyè àti ọ̀nà ìparun.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
1: Ìrọ́mọ́ gbígbà kiri bá ti ṣe nílé ayé ẹlẹ́dà ni o ṣe tèmi nílé o.
0: Ọ̀nà ìyè àti ọ̀nà ìparun. Mrs. Ọlá Èyítàn Ọláyínká láti Ikú Ọlá.
1: Bínú bínú mo máa ma bínú orí.
0: Ó kọ táwọn le fún ọ̀nà méjèèjì nìyẹn.
1: Mo má ṣe fẹ́ kan mi. Bínú bínú mo máa ma bínú.
0: Àláwọn tí ó rin ọ̀nà yẹn tí ó wọnú ẹ̀. Wọ́n ní gárígádá pọ̀ ńbẹ̀ pé ká sọ́ra. Wọ́n láwọn kòtò kan wà ńbẹ̀ tọ́jẹ́ gìrìwò. Kòtò gìrìwò. Ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ sà.
3: Àpọ̀jọ tuntun.
0: Ẹ ṣeun gan sà.
3: Àpọ̀jọ tuntun.
0: Yẹ sà.
3: Ara ló gbà.
0: Àmì.
3: Ọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀. Ẹni ọ̀nà yẹ pé sọ́nà
0: méjì. Méjì ni.
3: Ẹni ọ̀nà kan, èyí táwọn èèyàn rọ ọ lọ.
0: A pọ̀ ńbẹ̀. Gbogbo wa là ń lọ bẹ̀.
3: Ẹ rí ọ̀nà tí gbogbo èèyàn rọ lọ. Ọ̀rọ̀ fọ́yá fọ́yá fọ́yá. Wọ́n lè tètè débi kí wọ́n lọ. Ṣùgbọ́n ibi tí wọ́n pè wọ́n sí ọ̀nà àṣeyọrí nínú ayé àti tí ń bọ̀. Bọ̀rẹ̀ táwọn èèyàn rọ lọ àníjẹ́ wọ́n rí mi. Kò bá wàá dọ̀la ká má rí wọn mọ́. Kò tẹ wọn lọ́rùn. Ṣùgbọ́n tí wọ́n ń pè wọ́n sí. Ó ní ọ̀nà tí wọ́n mọ̀ pé yẹ tó bá jẹ́nu ayé tó bá tó débi tó ń lọ pẹ̀lú rọrùn yóò ti lọ bá rẹ̀ níbẹ̀. Ṣé o nípa bẹ́ẹ̀ ńkọ tí o kọ́lọ́ ńkọ wá pẹ̀lú wa nípa sùúrù àti àdúrà wípé ọlọ́run ló lè ṣe gbogbo nínú gbogbo àforí tọ́lọ́run bá ṣe fún yàn. Ṣùgbọ́n tí sáta náà bá ṣe fún yàn kóyá kóyá ni o. Ọ̀nà ti tọ́lọ́run ó wà pàmálẹ̀.
0: Ọ̀nà kóyá kóyá.
3: Ẹ ní ti sáta ni àmọ́ ti ọlọ́run wọ́n mọ pèèyàn sínú àmọ́ sùúrù ò ní le gbé. Ìgbọ̀n tí wọ́n bá wá fara dà tó ní sùúrù pẹ̀lú ọlọ́run ìgbogbo ní ṣíṣe. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Sọ́gbọ́n

ọ̀nà yìí ló kọ. Ọ̀nà yìí ló kọ. Mr. Ladi púpọ̀ olúwa ṣeun láti gbáre mú. Wọ́n ní ọ̀nà tí àwọn èèyàn ń rọ́ lọ yẹn, ọ̀nà kóyákóyá ni. Ọ̀nà kejì tí àwọn èèyàn ò lọ, ọ̀nà tí ń pe àwọn èèyàn sí ni.

0: bá tí ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń tirin ọ̀nà tí ń tún kìlọ̀ fún wa a mọ̀ gbọ́ ọ̀nà yìí ni gbogbo wa ń tọ̀
1: ẹni tó lé
0: wọn lọ́nà yìí ọ̀dá bá a bá dénú ẹ̀ wọ́n ló kún fún gbogbo gárígádá wọ́n ní kò tó ńbẹ̀ńbẹ̀ giriwo gegele ńbẹ̀ńbẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀.

0: ọ̀nà yẹn pín sí méjì ẹ̀lú ẹ̀kú ojúmọ̀ ẹ̀ka àárọ̀.
1: ẹ̀lú onímẹ̀sí náà ni látòlómi.
0: látòlómi.
1: ẹ ń gbọ́ mi.
0: yes sir mo ń gbọ́ yín ketekete o.
1: ọ̀nà àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń rìn ní ọ̀nà gbòòrò.
0: ọ̀nà gbòòrò.
1: tó rí ọyí sí ìparun. ògùn lọ́gbọ̀n ló sì ń rìn. gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì ti sọ fún wa. ọ̀nà kejì ọ̀nà tó rú. ó lọ̀nà tí wọ́n pe gbogbo èèyàn sí tí wọ́n yà sí ọ̀nà ọlọ́run nìyẹn.
0: ọ̀nà tó
1: rú. ló sì fọkàn balẹ̀. ṣùgbọ́n ogun lọ́gbọ̀n ni àwọn olùyà síbẹ̀. ọlọ́run yóò ràn wá lọ́wọ́. ẹ kú ètò.
0: ẹ ṣeun bá mi ẹ ṣeun sà. ọ̀làdélé
2: màmá ṣeré mi lọ.
0: wọ́n ní ọ̀nà kan ọ̀nà gbòòrò ní gbogbo àwọn èèyàn ń lọ.
2: lójú àwọn àbàníyàn jẹ́ o.
0: ọ̀nà kejì tí wọ́n ń pè yẹn sì bà mí ó nínú ẹ̀sìn láti olómi.

fún alábárò lọ́jọ́ ibite àyànfẹ́ mi láàrin àwọn òkèlè amala kọ́rọ́ bọ́tọ́ nínú àwo kọ́nlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wédú ogi amala kò ní sanwó lọ sóde ẹnu ẹbí amala náà kọ́ ó wá dẹ́dà ló sọ ìyẹ̀fun dogun ẹbí amala mi o ajẹ́ta omi oge sí aya lára ẹ̀kọ́ ojúlọ́nà o

0: iPhone meji odo meta na iPhone na. 08097 odo meta na iPhone na. Odometa 949. Oju opo to wa nu oku lo niyan o tin ke ku ojumo o.
1: Akaro o.
0: Yes sir.
1: Ati lato mi.
0: Ki la po ko yin sir?
1: Saidi lato mi.
0: Mr. Said lo mi.
1: Oju ona ti awon eyan po be. Ojú ọ̀nà ọ̀rọ̀.
0: Ojú ọ̀nà ọ̀rọ̀.
1: Ojú ọ̀nà àwọn èèyàn kọ̀ sílẹ̀.
0: Ìkejì ń kọ́.
1: Ojú ọ̀nà òdodo.
0: Ojú ọ̀nà òdodo. Àwọn èèyàn fẹ́ tọ̀. Ẹ ṣeun Mr. Said látọ̀ mi. Mr.

0: kojú òpó yìí sì wà ń ṣíṣì ó wà ń ṣíṣì àwọn èèyàn ń pè é sí àwọn èèyàn ń pè é sí bó ti ẹ̀ jẹ́ pípè ń rí pè é bọ́ ni. ẹ̀gbọ́n ojúmọ́ ẹ̀ káàárọ̀ o.
1: ẹ káàárọ̀ sá.
0: yes ma.
1: àdúrà ni wọn mọ gba ọ.
0: àmì ọlọrun àmì ọlọrun.
1: wọn mọ ọmọ ṣe pẹlú ògbọ ọlọrun.
0: àmì o àmì o.
1: ojú ọ̀nà títọ́lá ojú ọ̀nà tèrè ni ọmọ iyì.
0: ojú ọ̀nà iyì lójú ọ̀nà tọ́lọ́hun.
1: onítọ́lá ojú ọ̀nà tèrè ọmọ iyì. fẹ́rẹ́ ojú ọ̀nà ìparọ́ ojú ọ̀nà gbogbogbà. omi ayé fẹ́ ojú ọ̀nà rọ. ọ̀fẹ́ ojú ọ̀nà tọ́.
0: ó kọ yín mọ́mì.
1: káyọ̀dé akàndé láàbí akáyọ̀dé akàndé. Láti ilé olóògùn.
0: Ẹ ṣeun ma ẹ ṣeun ma o.
1: Ẹ ṣeun. Ẹ mọ ọmọ ṣe sá o.
0: Àmì àmì.
1: Ọlọ́run ló padà lẹ́yìn ìwé o.
0: Àmì àmì.
1: Ó dà sọ ìjẹ́ àkọ́kọ́ tí màá kọ́kọ́ pè.
0: Wáò wáò ẹ ṣeun mọ́mì ẹ ṣeun ma ẹ ṣeun ẹ ṣeun. Ìyá àfin Kànìdé Akàndé. Yes ẹ jẹ́ ń ṣe kéde àti ìpolówó ọjà yìí mo lọ́mọ ń bọ̀ bí n bá lọ tí n padà dé á wà á tẹ̀ sí ọwọ́ iwájú ẹ lẹ́ ń bẹ̀ yẹn. Ẹ kú òkàlẹ̀ ọ̀pọ̀ lápá àbí màá sì gbé ìpèsè o ẹlẹ́wọ̀n.
2: yírí ẹ̀ wò ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.
3: Inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
4: Lopo iba, awon eyan ki mo bi data won se man tete jo tan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun, ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo. Apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Máa ṣe cloud backup tó bá ti wá fi orun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ṣàdúà fún mi àmì ọlọ́run wọn ni ọlọ́run kò ní ṣe mí ní àrídunnú fún àwọn ọ̀tá mi àmì ọlọ́run ṣàdúà yẹn ní túmọ̀
1: ọ́
0: ẹ kú ojúmọ́ o hello ìbà network yẹn ọ̀dá wọn gbọ́ ń tẹ̀ ń wí.
1: mo rí ẹlẹ́yìn ọ̀tọ̀ mi bẹ̀rẹ̀
0: ẹ̀lọ́ ẹ káàárọ̀ lápá bí o ìyẹn náà tún rí ẹ̀lọ́ ìpè ní ń gé pè é bọ́lẹ̀ ẹ kú ojúmọ̀ ẹ ti wà ń bẹ̀ ẹ mọ̀ káàárọ̀ bá mi ẹ mọ̀ ṣe ń bá mi àmì.
2: Tàwájú bá ń jẹ́ kí bàbá ń jẹ́ gbà wọ́n ló mọ̀ borí ọ̀tẹ́ o.
0: Àmì ọlọ́run sá.
2: Ìdòwò mi ń kọ́ o.
0: Ìdòwò ògbówà àbìkú lé tí bí ń sùn lọ iná owó ní ná.
2: Àjọ náwó lọ́wọ́ lónìí lápò ọlọ́run.
0: Àmì ọlọ́run sá.
2: À ń náwó lọ́wọ́ ní àníní lọ́rùn.
0: Àmì o.
2: Awúlọ́wọ̀ ìdòwò ògbó ẹ̀kẹta ọmọ ló ń sọ̀rọ̀ láti Adétòkun lọ́gbẹ̀ẹ́ Wúlẹ̀mbàdàn.
0: Ẹ ṣeun sá.
2: Lórí nǹkan tẹ́ ẹ sọ, ṣe rí àwọn èèyàn ọ̀nà tó ti fẹ̀ tó ti dé pé ó bálànsì dáadáa àmọ́ ń wá kí àmọ́ náà tó dára pẹ́ náà tábí já ọ̀nà gbangba kò sẹ́ni tó fẹ́ gbabẹ̀ mọ́ ó sì dáa gan-an torí àwọn aṣíwájú wa náà kò sí ní òdì ìgbọ̀nà tòòró ẹni tó ti ní lọ́wọ́ ńsìn kò sí ẹni tí òdì ìgbọ̀nà tòòró rí torí ẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ̀nà tó yẹn ká lè débi gíga àní dààmú
0: o. Àmì àmì ẹ ṣe o ẹ ṣeun o. Bámi ọ̀pájọ́ bí olúwa ṣẹ́gun ẹ káàárọ̀ sá.

0: látàbẹ̀rẹ̀.
1: Wà á náà mọ onílé ò sí láwọn ilẹ̀ tẹ bá rà lé iṣẹ́ ìdáná bí.
0: Wọ́n ló ti lọ láti ṣe o, ọlọ́run wá Jésù lọ.
1: Ìṣòro ọmọ onílé ò sí o.
0: Níbẹ̀ bàbá má ṣe tèmi bẹ́ẹ̀ yẹn, ìwọ ń kọ́ ọmọ ìjọ mímọ́.
1: Àwọn ilẹ̀ tẹ́rà tí ó máa di wàhálà lọ́jọ́ iwájú kò sí. Ilé iṣẹ́ ìdáná bí Tombs and Property. Àwọn ilẹ̀ tó ṣe dáadáa ni ìgbésẹ̀ ilẹ̀ bọ́tọ̀. Iṣẹ́ àwọn ilẹ̀ tẹ́ kọ́kọ́ rà tẹ́ ọ̀kọ́ lọ rè mọ́ fíìlì fíìlì náà. Gbogbo àwọn ìwé tẹ́ gbà pátá tó jẹ́ ìwé àṣẹ ló jẹ̀ ní o. Ǹjẹ́ ò sí ń bẹ o. Bá ti rà á láàyè kíkọ́ ti bẹ̀rẹ̀. Àǹfààní sísan díẹ̀ díẹ̀ náà lówó ilẹ̀ yín tún wà o. Àjọ sọ̀rọ̀ pọ̀ lájọ máa ní. Bá a bá ti sọ̀rọ̀ pọ̀, bá a ti jọ gbóhùn ara wáyé. Kódà kó jẹ́ pé ṣe ni ẹ ti ń sanwó lọ, nǹkan kan wá ṣẹlẹ̀. Ọ̀nà tá a tún lè gbà á tún wà o. Láti jí ó rọrùn. Iléeṣẹ́ Danabi Homes and Property kalẹ̀ ká sí Prime Time Plaza ọba Lẹ́sìn Lọ́yẹ́ Phase 2 ládojúkọ ọjà Lẹ́sìn Lọ́yẹ́. Níbẹ̀ gangan la gún àsí o. Lójú ọ̀nà Frin ẹ bá ti yà wọlé níbi ọjà Lẹ́sìn Lọ́yẹ́. Ipẹ́ ìfẹ́ wọnú ọjà ẹ̀ ní wọnú ọjà ojú ọ̀nà Frin tó lọ tààràtààrà sísàlẹ̀. Ẹ ti rí Prime Time Plaza níbẹ̀ lagún àsí o. Àwọn nọ́mbà tó wọlé iṣẹ́ Danabi Homes and Property rèé: 0704772023. Èyí tó gbẹ̀yìn 09047979732. 09047973 52. Sí àmì ju Adébáyọ̀ àpàdé bó bá dọjú àlárúbà àwọn ìzè tí ìgbà náà ń kọ́ ẹ̀lẹ́m̀bẹ̀ ẹ̀kú.

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Alákà ló lágbada, mọ̀rìwò ló lò gómọ̀.

mo kiyin e ka san esiku ise lataaro iroyin agbaye lekunrere le ngbo lati ile ise radio 32 fm 94.9 feyin e olusola momo loni iroyin yin awon koko to fojulede ninu iroyin na ijoba apapo tutu setan lati tuko awon morilede nigeria ogbon odini odunran ti won si wa ni ile south africa pada wa sorilede yi lojoru awon agbesumomi sekupa awon agbe mesan ni ipinle kaduna ti won si ti ji awon kan gbe lo ni ile okere ogoro awon mo ile iran ni won ti jade sita lati seto isiku lori orilede na na to jade laye labala ire daraya iko england yo mo koju iko norway nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ti fi ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n fakọyọ ilẹ̀ mexico labala múlùdùn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò emeka ike ló ti pàrọwà sí àwọn obìnrin láti mọ ṣàgbé lójú pópó dípò bíbèrè owó kí wọ́n tó fẹ̀yìn lélẹ̀

0: nínú ìròyìn mìíràn bíṣọ̀bù john ibenu ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ní ìrètí lórí ìdàgbàsókè orílẹ̀-èdè yìí dípò fífúnkà mọ́ àwọn ìpèníjà tí ń kojú orílẹ̀-èdè nàìjíríà nìkan nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan lónìí ní ìlú lọ́kọjà bíṣọ̀bù john gbóríyìn fún ìṣèjọba lẹ́kàn ìjọka fún àwọn ìgbésẹ̀ àti ìgbìyànjú tí wọ́n ń ṣe lórí kíkojú àwọn ìpèníjà orílẹ̀-èdè nàìjíríà òfin kún ọ̀rọ̀ wípé ìṣọ̀kan àwọn aráàlú iná ni yóò tún túbọ̀ mú kí àwọn ìgbésẹ̀ àtúnṣe ọ̀hún kó farahàn. Àwọn olùdókòwò kéékèèké iná ni wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ láti ṣe ìrànlọ́wọ́ owó fún wọn. Níbi àwọn olùdókòwò ọ̀hún ti wí pé èyí ni yóò túbọ̀ mú kí ìgbáyé gbádùn wọn kó rọrùn sí i. Lásìkò tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 FM Emmanuel Adebanjo sọ̀rọ̀, iná ni wọ́n júwe àwọn ìdókòwò kéékèèké ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó ṣe kókó lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lásìkò tí ọ̀pọ̀ ní ìpèníjà ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n fi kún ọ̀rọ̀ wípé àwọn ìdókòwò bíi gàárí, àkàrà, kúlíkúlí àti àwọn mìíràn tí àwọn èèyàn ń fojú kékeré wò ni ọ̀pọ̀ fi ń bọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Ibi wọn ti ń tọrọ lọ́dọ̀ ìjọba láti ṣe ètò eléyìí tí yóò ṣe ìrànlọ́wọ́ owó fún wọn, àti wípé láàrin owó bíi 5,000-20,000 naira ni ọ̀pọ̀ lè fi bẹ̀rẹ̀ àwọn ìdókòwò kéékèèké wọ̀nyí. Ẹ já gbọ́ròyìn síwájú sí lẹ́nu àwọn lọ́jà náà.
1: 50,000 naira láti máa fi ṣe àwọn business kékèké tí wọn fi bèrè láti orí nǹkan kékeré. Èèyàn sì lè fi tó bá fẹ́ ṣe àgbàdo láti máa yan àgbàdo, tó fẹ́ máa ṣe ẹ̀pà tàbí kúlíkúlí, irú business yẹn ó sì bẹ̀ta.
2: Ẹni bá mọ òwò ṣe, ó lè máa ibẹ̀ gan kó dìde kó níláárí. Pápá àsìkò tá a wà ní ìsìn báyìí, ó lè rọra àgbàdo ọmí kílà ọjà mọ́mú. O lè ra àgbàdo, àgbàdo ṣe é tà ń sìn, Hausa ó ṣe é tà ń sìn, ògèdè ò ṣe é tà báyìí. Tó bá ra ẹ̀pà, ìkóńgò márùn-ún, tó bá yan, tó ṣe lójú kan náà, tó bá pẹ̀lú tó bá mọ ọrọ̀ ajé ṣe dáadáa ni, tó bá kiri lọ, ó máa rí gain.
0: Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ṣì ń gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9 fẹ́ yín ẹ. Ẹ ó sì máa gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè, abala eré ìdárayá tó fi mọ abala múlu dùn. Ẹ mọ̀ yìí kúrò ń bẹ̀ o. Adúgbò pé ẹ̀ṣù wà ń bẹ̀ tí ẹ̀ǹtẹ̀ ti gbà wá ká máa lọ sí ilẹ̀ òkèrè báyìí torí tá a bá ta àátọ̀ náà ni. Ní ilẹ̀ òkèrè ọ̀pọ̀ ènìyàn náà ni wọ́n ti jáde ní ìlú Tehran tí ń ṣe olú ìlú ilẹ̀ Iran láti ṣe ètò ìsìnkú ìkẹyìn fún olórí ilẹ̀ náà tó jáde láyé, Ayatollah Ali Khamenei. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà ni wọ́n gba gbogbo àwọn olú ìlú tó jẹ́ eléyìí tó jẹ́ olú ìlú ilẹ̀ náà tí wọ́n gbà kan láti òwúrọ̀ òní. Bí àwọn kan ti di àṣà orílẹ̀-èdè náà mú, ilé àwọn kan náà tún mú àwòrán tó jẹ́ ti ẹni tó jáde láyé ọ̀hún náà lọ́wọ́ Khamenei tí ó ṣe ìjọba fún ó lé ní 30 ọdún ní ilẹ̀ ti Iran náà. Ini àkọlù ojú òfurufú ti ilẹ̀ Iran àti ilẹ̀ Israel tó ṣekú pa lóṣù kejì ọdún tá a wà yìí. Ẹ̀wẹ̀, àwọn ìgbésẹ̀ jogun omi kan ló ti bẹ̀rẹ̀ sí ní wáyé báyìí lóní ráńpẹ́ láàrin ilẹ̀ America àti ilẹ̀ Iran níbi ìdúnàdúrà ti ń tẹ̀síwájú. Ní ilẹ̀ òkèrè náà la ṣe wà ó kéré tán ènìyàn 11 ni wọ́n ti jọlọ́run nípè ní ìlú Kyiv. Níbi tó jẹ́ wípé àkọlù ohun ìjà ojú òfurufú ti ilẹ̀ Russia kan náà ló tún wáyé ní olú ìlú ilẹ̀ ti Ukraine. Gẹ́gẹ́ bí ìròyìn ti fi léde, ó lé ní ènìyàn 140, 64 ni wọ́n ti farapa nínú ìṣẹ̀lẹ̀ náà tí àwọn ọmọ wẹ́wẹ́ 5 sì pẹ̀lú wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ohun ti wáyé ní alẹ́ ọjọ́ tó kọ̀gàn sí èyí tó yẹ kí wọ́n fi ṣe ìpàdé ti àwọn orílẹ̀-èdè NATO ní ilẹ̀ Turkey, nígbà tí ẹni tí ń ṣe ààrẹ ilẹ̀ ti Ukraine náà Volodymyr Zelensky tí yóò ti mọ̀ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ America Donald Trump. Lábala eré ìdárayá báyìí, ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ England ni wọ́n ti ṣetán láti kojú ilẹ̀ Norway nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ 8 èyí tí wọn yóò mọ̀ gbákẹ́yìn nínú ìdíje ti ife ẹ̀yẹ àgbáyé ti FIFA ti ń lọ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n fakọyọ tako ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Mexico pẹlu ami ayo meta si meji lasiko to ba won ni royin soro ene to ti figba kan ri je agba owo waju fun ile England won wa ni Rooney in lo fowo gbaya wi pe ohun ni igboya ninu iko agbabalu ti England po sese fun won lati gba ife eye agbaye na ewe beni ko ti Norway ti won yo mo koju in la won na fakoyo ni be won ti fi oju iko ti le Brazil gbole labala ere daraya ka to mo menu ko nbe Cristiano Ronaldo ti fi di re mole wi pe idije ti fe aye agbaye ton lo lowo todun 2026 on lo je yi ton yo gba kanyin gege bi idije ife aye agbaye nibi iko re ti setan lati to koju iko ti Spain ni Texas omodun makanle ni ogoji ohun na lo ti kopa ninu ife aye agbaye mefa ototo lodun 2006 2020 odun 2014 2018 2022 to fi mo todun 2026 tin lo lowo la ko tan la bala mu ludun ni bi ta ti mo fi gigun iroyin agbaye wa fun ti tosan toni lati kan ni 32 fm 94.9 gbaju gbaja osere cinema agbelewo lorilede Nigeria emeka ike na lo ti juwe bi o ti je wipe opo ini won tin fi oro ife laarin okunrin sobirin lati mo fi gbowo tabi lu jibiti ninu atejade kan to filede in lo wi pe opo awon obirin lo je wi pe eredi ti won fi nfe okunrin lasiko yi ina ni lati mo orowo gba lowo won tabi lati mo lu won ni jibiti e make ike in lo ti wa ro awon obirin wi pe o ye ki won jade lati lo mo sagbe loju awon popona dipo gbigbiyanju lati mo gba owo lowo okunrin ko to di wipe won feyin lele funun fe okunrin be fun awon royin ti e ba fe fi to wa leti e ma gbagbe lati kan si wa loju number yi tabi ke fi sowo si wa loju opo ti WhatsApp 0705655 0949 e di oju opo ti email yi na mu at 32fm.com.ng awon koko amenuba ninu iroyin ohun lenkan si ki a to mo lo aka si yin leti wipe ijoba apapo lorilede ye ni won ti je kodi mo wipe ogbon odini oduran awon morilede Nigeria ti won sin be ni ile South Africa ni won yo tu gbe pada wale ni ojoru egbo ninu iroyin pe awon agbesumo mi tu seku pa awon agbe mesan nipinle ti Kaduna ni bi won tu se ji awon kan gbe lo ni ile okere lati ka seyin leti wipe ogoro awon omo ile Iran ni won ti jade lati wa se ayeye ikeyin fun olori orilede na to jade laye Ayatollah labala ere daraya iko agbabalu ti England ni yo mo koju ti iko agbabalu Norway ina awon ifese won se mejo ti yo mo keyin ni bi DJ ife aye agbaye to nlo lowo lakotan labala muludun lati ka se yin leti pipe gbajugbaja osere cinema agbelewo nile yi emeka ike lo ti ro awon obirin lati mo sagbe loju popo dipo gbigba owo lowo okunrin ki won to feyin lele funrufe okunrin be loruko mere ojo to lewaju awon ti won parapo koroyin yi jo olusola momo lotu to se ka se ti igboyin adupe wipe ngbo 32 fm

0: alai se o mo meme
1: emi mo meme se o mo meme
0: emi o mo meme
1: ah o mo meme FM 94.9 I'm fairly dark, but what? Ah, what gong gong? Ni
2: Èjì ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budán. Ení, ìdáhùn sí ìbéèrè kọ kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí Richard Card, 500 naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: ọmọdé. Obìnrin lọ sọ́jà orí èrè ọjà jẹ. Eré ni eré tí Abiodun gbẹ́, ó dára púpọ̀. Mi ìmọ̀ kẹrin.
1: Eré
0: jẹ́ ẹ̀wà.
2: What is your first paragraph?
3: What is your second paragraph?
1: Baba, tiye wa suli ka tu shape.
2: I mean, dan duro pe die.
1: Hello.
0: Holy Mary.
1: Holy Daddy.
0: Baba, mi kara ole.
2: Na pale shilo ye ni.
0: Asiesta.
3: Karo sa.
0: Ope to ta se fe mo ni ba ye last house.
2: Amen.
0: Ogba wa lati leyan wa pata agbo bi se ni kokan won.
2: Amen.
0: E je ki n ba nti akon koni ro su pe je oso ati pe ki n ba ti me di me da.
2: Okay.
0: Number 5.
2: Okay.
0: Yes ma.
1: Ba mo ton.
2: Ah.
1: Won wa mo.
2: Se bi baba wa ni.
1: Won mo.
0: Kiwa
1: Ilara mo ke akure ni wa.
3: Gosh, jabo.
1: Oh, ipile ondo lo wa. Ilara mo ki legbe akure.
3: Oju ipe won yen o.
1: Ba mo ton bo fe so. Ilara mo ki.
2: Ilara.
1: E be yan ba ku oni bule bo ba lo wo akure ni.
2: Ilu babe Elisa de. O da Ilara.
1: Olugbu.
2: Olomo kini ni.
1: Olupi.
2: Ilara to le kiti lo mo ke.
1: Ba mo to e mo jo le kiti. O ya je lo soju opo Facebook.
3: Loju opo Facebook wa. Ibere ayelujara futo so toni. O na ni pe e daruko olootu akoko ti yen tin se editor akoko fun iwe iroyin akoko lorilede wa Nigeria. Daruko olootu akoko iyun editor akoko fun iwe iroyin akoko lorilede wa Nigeria. Gbugbe akoko akoko ni o. Loju opo Facebook wa 32FM
2: 949.
3: Ibere ma fi idahun yin si ibere adro gbangba gidigba si areti idahun yin nibe eni ba koko sare bu ni o ti lo fi idahun yin sowo si wa nibe.
1: But
0: 0807 05 5909 0809 7909 tabi 0906 2949
1: Hello.
0: Yes.
2: Yes, sir.
1: Ibere lekefa. Mrs. Eson, kini? Mrs. Eson po. Hello. Ah, ipe yen lore.
2: E ma ka san ma.
4: E ke so.
2: Mi es ma ru ko imi te tin pe o.
4: Em pa ya la ka mu ko.
2: E ka bo sori tu ta le wa fe ba naja.
4: Ngo ba at neri naja.
1: E mu na ba bere yin.
4: Abi me ni bere kejo.
1: Ibere kejo. Oda, ma mi se ngbo.
4: Ngbo ma.
1: Kini Yoruba npe ni jakute?
4: Eh?
1: Kini Yoruba npe ni jakute?
4: Eh?
1: Ha.
4: Hello.
1: Kini Yoruba npe ni jakute?
3: Ojo opo.
4: Jakube.
1: Bi aisan ni o ti mo nse ni lagu ara.
4: Aisan.
1: Ah, mo ti ran yin lowo o. Pe ke le gba na ni o.
4: Ah.
2: Aisan. Ah, e ke wo bi. Tani.
4: Aisan.
2: I will be like.
1: Eje, e wo bi won se so.
2: E wi se.
1: Mam, inti o ba danyo loju ngba
2: mi. E wi se be re pe won yo so ni. When you're so
3: I wish to be
2: light
3: to be true.
2: Well, when you're
1: I wish to be true. Ni oda bi omo to lu ko mu laarin ero. Oya da wi bere. Yo mo wo pako pako ni. Oda. Hello.
2: Hello.
0: Akaso
2: wa ku. Yes, ma. Uruko yin bi te tin pe.
0: Omo eleko le mi lati ko le.
2: E ka bo sori eto. Awon me
1: omo eleko lati ko le. Awon ekiti re.
2: Won me ko le ti o bo.
1: Awon ekiti re.
2: Ye.
1: Ye
2: ekiti kete.
1: E o.
0: Wa le o ati iku se o.
2: Ye.
0: Awon ya ma le oke o.
1: Amen.
2: Amen.
0: O ni tanu fo bi owo o.
2: Amen.
0: Olorun o dara po mo yin won ni ji yin gbe o.
2: Amen.
1: Amen.
0: Ba ma se mo kin yo.
2: Yes sir, gbogbo ile nko sir.
0: Alabi alawa o, anti Mary mo kin yo.
3: E ka so sir.
0: Mo ko mo jodadi yo.
3: Mo kin baba mi.
2: Won lo ma to jodadi ti oko la. Won ni oloko bo ma je ni.
0: Abi ah, imo o gbe lo nigba se o fe du.
1: Ko gboju du o ni.
2: Ta le fe ba neja lo so.
0: E kejo lojo anti Mary.
2: Okay.
1: E kejo.
0: Ha, o dan ti meri.
1: Ba mo tan.
2: Mhm.
1: Kada. E mo gbo bere kejo o.
0: To, mo ngbo o.
1: E ba mi daruko awon adajo ile ejo magistrate akoko ta akoko ni nile wa.
0: Emi he ma, ala ma jaro fun ejo.
2: Amen.
1: Amen.
2: I will should be like.
1: I will should be.
3: Aba mi lo ni jarogun
2: e. Lo mo je arejo atebi atare.
1: Fun bi ti lo ya ko.
2: Mo je arejo.
1: Bi ti lo ya ko.
0: Ele da mi mo je arejo.
1: Aha, won elegbede.
2: Ngame.
0: Baba mi ba mo tan.
2: O pa wo o pa je.
1: Awo ni.
0: Agbo ti fori
2: wo. O wure si dun bi orin.
1: Kilo
2: mo je ti an ora
1: ju di o na lo
0: mi a don dale fun wa o
2: amen
0: de taniri
1: e ka so bro awo
0: anti antesta bi o ko la e ma bo yin le yin lo da ba ta so la yin ko la
1: bro awo
0: ah ni ba je o mo ki ogun ni ba ku ojo ni ojo aja ra jidam
2: amen
0: mo ka ba be abela eya ni papa ta
3: 29th of August.
2: Àjẹ bọ́ kọ́dọ̀ wẹ́kẹ̀ ni.
3: Ah, bá mọ̀ tọ́ jẹ́ kíní kọ́lọ́jọ́ náà
2: lọ́hùn. Orí ó ti mẹ́mi láì láti kékeré o. Nígbà mo ti wà primary school. Èyí ọgbọ́dọ̀ pé ìwà bá mi já. Ayé.
3: Tó bá ti ẹ̀já máa là ó lọ́nu.
2: Mo sọ́rí fún tọ̀. Tọ́lọ́ wọ̀ mí ọ̀yà ju tiẹ̀. Ọwọ́ mi ọ̀yà ju tó ń tọ̀ lọ tó bá já lọ́mọ̀lá dé. Má wulẹ̀ pè mí kí n wá jẹun. Kọ́mọ yẹ ìfẹ́ lè pè mí. Ìjàlá ìtúkà o.
3: Ilẹ̀ ti ń gbọ́n
2: wo. Ọwọ́ mi ọ̀yà ju tiẹ̀.
3: Ẹ mọ́kulẹ̀ dúró pẹ́ gbọ́ ẹ bàbá mọ̀tọ̀ jàmàlà lọ́jọ́ náà. Ẹ wá ra tíkẹ́ẹ̀tì yín ni o. Ẹyin náà ẹ wá mú tíkẹ́ẹ̀tì yín. Ọjọ́ 29 nínú oṣù kẹjọ ọdún yìí ni òkè sọdún tó ń bọ̀ o. 29th of August nínú ọdún yìí iná láti mọ̀ ṣe àmàlà fẹ́ẹ̀sì ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ti kàn ní adẹ́rìn pò ṣoónú.
2: Táwọn náà mọ̀ pé
5: 2.0.
2: Bó ló ṣe rí?
3: Recreation feed ibi tá a ti ṣe lọ́dún tó kọjá ìbẹ́ náà láti lò lọ́dún yìí tíkẹ́ẹ̀tì ti wà ńlẹ̀ o. Ẹ̀yin ẹ ṣáà wá kẹ́ ẹ wá gba tíkẹ́ odidi tíkẹ́ẹ̀tì kan ni wọ́n mọ̀ gbé fún sáré ibùdó. Torí wọ́n wọ́n fi ọwọ́ àwọn èèyàn wa sọyà wípé sáré ibùdán.
5: Orí ètò wa làwọn èèyàn tí mo lọ ń ṣàjèrè.
3: Sáré pé àwọn èèyàn mọ ọbọ
2: ni. Ẹgbẹ́ ọmọ gbúrò ìyá lónìí ti pẹ́.
3: Àwọn lọ ṣáàjì ni.
2: Dada Wodi.
5: Ó ti lọ yọ fún wa.
3: Ọ̀dà tíkẹ́ẹ̀tì àmàlà first ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ ti kàn ní adẹ́rìn pò ṣoónú. Ó ti wà ńlẹ̀ o. Ẹyin ti wà lórí ètò sáré ibùdán. Amọ̀pẹ́ wà ń bẹ̀ ni. Pé ẹ bá wa ra tíkẹ́ẹ̀tì yìí bẹ́ẹ̀ ni ó tètè tọ́lẹ̀ ká tún lè gbé bá afẹ́ mọ́ pariwo pé báàsì kan ti tọ́ o. Báàsì kejì rẹ̀ o.
2: Bẹ́ẹ̀rẹ̀ tí o ṣe tó rí.
5: Lórúkọ bá mọ̀ tẹ́lọ yóò tó báyìí.
3: Ẹ mọ́ jà bàbá mọ̀ tọ́ jẹ́ o.
2: Ṣé nǹkan kankan ni pé má pè mí kí n wá jẹ ń bẹ̀ o.
3: Sáré bùjọ.
2: Sáré bùjọ.
6: Ẹ pé ètò tàbí tó yà láti àjíà.
2: Ẹ káàbọ̀ sí
3: orí ètò. Àbíkí bèbí.
6: Yes ma. Ẹ káàbọ̀ sí orí ètò. Victoria tó kọ bújì.
3: Ó wá kà.
6: Gbogbo ẹ̀ náà ni.
2: Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Àdúpẹ́.
6: Aki dadi wa ati Aunty Mary ati Aunty wa o.
2: Yes ma.
6: Aunty Esther Ọlọ́run mo wà pẹ̀lú yín àlọ́ àti àbọ̀yín Ọlọ́run mo pa mọ̀.
2: Àmì àmì àmì.
6: Àti àwọn onígbọ̀wọ́ ètò yìí Ọlọ́run mo tẹ̀wọ́n síwájú.
2: Àmì.
6: Ẹ jẹ́ ń bá mummy mi Aunty Mary Naija ìbéèrè kẹfà.
3: Wọ́n ní mọ́mí.
2: Àbò wa ni. Wọ́n ṣe àgbẹ̀ wọ́n ti rí ìnànú.
5: Wọ́n ti rí ìran.
3: Àti Vicky.
5: Ìran ọjọ́ iwájú.
6: Máa.
3: Ọ̀dà ìbéèrè yín lọ báyìí o, ṣé ń gbọ́ mi?
6: Yes ma.
3: A ní rìpọ́blíkì a ní ẹkùn mẹ́rin ní rìpọ́blíkì àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ bá mi dárúkọ mẹ́rẹ̀ẹ̀rin.
6: North.
2: Yes.
3: Ẹ pè dáadáa o.
6: South.
3: North.
6: South.
3: Ó di méjì.
6: West.
3: West ó di mẹ́ta.
6: Àti East.
3: Àti East. Ẹ bá mi ṣá wọn ní àtẹ̀wọ́.
2: Victoria ti ń kọ́. Victoria yìí yóò tún kún fún jù kọ́lẹ̀.
5: Àwọn ẹgbẹ́ ti pàtẹ́wọ́ fúnra wọn.
3: Yóò tún fújì kan.
2: Yóò tún fújì kan.
3: Wọ́n ṣá sí North, West, South, and East.
2: Four cardinal points.
3: Four cardinal. Àwọn kan bá ṣe ẹ̀ka
2: sọ̀mọ́.
7: Titilaya lati Dairi ni o.
5: Lati Brazil.
7: Titilaya lati Dairi.
2: Dairi. Amuloko ni e.
5: Ni amu London.
2: Amu London. Titi amu London.
7: Brazil. Ije meta. Aye lo ni.
2: Adupe lodo Olorun.
5: O wa seun.
7: Olorun je aje o.
2: Aba e ti je already.
5: Amen.
2: E ti je.
7: Ese anu bele atara ati Mary.
2: Ki to mu yin pe wole e ti je.
5: E ti je.
7: A ti gbo ale tele.
5: Ibere.
7: Ibere kerin.
5: Lato dota ni.
7: Ati Mary.
5: Oda ibere kerin. Se n gbo mi o.
7: An gbo.
5: Mo fe fun yin lo fe ni.
7: O ka le so be o.
2: A kan bun wa.
5: Mo ko fe a fe bun yin ni anti eh. Fe bun yin ni
2: lati yaya amuloko lohun
5: lati yaya amuloko ko rorun
2: eyan ba ni fe yan
5: ife ni
2: gogo bi ti okoko de ko to dodo wa
5: o ye daruko eranko to bere pelu alphabet e se ri poro
7: e eja
5: o de ni
7: eran
5: eran di meji
7: ekun
5: ekun ehe o di merin o di meta
7: e dire
5: Odi meri.
7: Eku.
5: Odi maru.
2: Eku. Eku.
5: Eku ni. Eku ni.
3: Ejo no.
5: Ejo.
3: Ejo. Ejo.
2: Eku.
3: Edi re.
2: Seri awon eyan mi ni.
5: O ye ka ekan we.
2: Titi amu London.
5: Ni shock kankan.
2: Titi amu London.
5: Oda ibere ayelujara lekan si oju opo itikun o.
3: Ibere ayelujara ari pe ke daruko olootu akoko iyun editor akoko fun iwe iroyin akoko lorilede wa Nigeria. E daruko olootu akoko ti se editor akoko fun iwe iroyin akoko lorilede wa Nigeria. Era idahun yin roborobo bayi.
2: Kẹ́ẹ̀ẹ́
3: lójú ọ̀pọ̀ Facebook wa èmi náà bẹ́ẹ̀bẹ̀ láti
2: hàn àwọn èèyàn ti ń gbórí wọlé o
5: bẹ́ẹ̀ mi wọ́n ti ọ̀wá gbórí wọlé
2: 3-2-9-4-9-4-9-4-9
5: ọ̀pọ̀
3: àmọ́ wọn ti ìgbà
5: láàbà ní parọ́ àmọ́ àwọn ń tẹ́
3: gbogbo ìdáhùn tó ra lọ́pọ̀lọpọ̀ nígbà tí ń fi mọ́ tú
2: wọ́n ti lọ gúgù
3: wọ́n ti ìgbà
2: wọ́n ti dé
5: ẹni tí ó sì gbẹ̀bùn dúró
2: àní gúgù ọ̀rin lé
5: yóò tó wọlé ibo ni kí
3: adẹ̀mọ́ fún wọn ni a mọ̀ fún wọlé lè ní ìbámu
5: pẹ̀lú ìbéèrè ọ̀fẹ́
2: yẹn lọ gúgù lẹ́ẹ̀mẹ́ ìdọ́gbà
5: ìbéèrè ọ̀fẹ́ ni 0705-5000-949 0809-7000-949 tàbí 0906-2000-949 sáré budọ́lẹ̀ ń gbọ́ láti kàn ní adẹ́rìn pò ṣonú 32fm 949 hello.
0: ẹ káàsán Aunty Mary mo kí ni o.
5: Ẹ ká sọ sá o.
0: Bàbá bá mi kà.
2: Yes sir.
0: Àti ẹ̀jẹ̀ sà.
5: Bàbá mi.
0: Ẹ̀pẹ̀lẹ́ o.
5: Yes sir.
0: Ẹgbẹ́ ètò.
2: Yes sir.
0: Kọ́lá akẹ́kọ̀ọ́ láti lọ Kọ́lá ni.
2: Ẹ káàbọ̀ sórí ètò sà.
5: Customer dada.
0: Mo mú nọ́mbà kẹrin lọ́dọ̀ Aunty Mary.
5: Nọ́mbà kẹrin wọ́n ti mú ẹmú nọ́mbà mi.
0: Ẹ tẹ fàǹkọ́.
5: Ọ̀dà ẹ wá mọ gbọ́ mi o. Ẹ kọ̀ dárúkọ oṣù àti ọdún tí wọ́n dìbò ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa ní republic kejì oṣù mi ò fẹ́ kẹ́ ẹ fọjọ́ sí oṣù àtọdún tí wọ́n dìbò ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa ní republic kejì.
2: A bù wọn lọ́jọ́ yẹn.
0: Oṣù àti ọdún.
5: Tí wọ́n ní wọ́n ṣètò òdìbò sílé ìgbìmọ̀ aṣòfin sẹ́nẹ́ẹ̀tì.
2: Tandy with me.
5: A to sori ilani.
2: Lapa ji wole ha.
5: E mo ja sa o gbe. Oya. Osi ni won wa. Jun. Ma mo tan. To ba je ko won wa tete se kia ni. Ota. To ba je ko won tete se kia ni boya iba ti e wa bo soju e. Jun o farapẹ.
2: Wọ́n kọ́kọ́ dùrù pé àwọn ọmọ odomi tútù sí wọn lọ́kàn.
5: Wọ́n lè rò wípé àwọn náà wà bí ètò ìdìbò níjọ́ náà lọ́wọ́.
2: Wọ́n lè ṣe wàá fẹ́ mọ gbéra lágbólu yẹn.
7: Hello.
2: Hello ma.
7: Ẹ ká sọ.
2: Ẹ ká sọ. Amen.
7: Ọlá bí ṣe ta ní sọ̀rọ̀ láti mọ́ níyà.
2: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ káàbọ̀ olóko mọ̀.
7: Báà ni mo fẹ́ bá yín mẹ́jẹ̀ jẹ́ ń jẹun.
2: Ẹ ti jẹ láàárọ̀ yìí. Kí ló kí ni nọ́mbà tẹ mú?
7: Mo mú nọ́mbà kẹta.
2: Tẹ́ ẹ bá ti fara balẹ̀, ẹ gbà o. Intẹ́ ẹ mọ̀ ni o. Ṣé ń gbọ́ mi?
7: Ó gbọ́ yín.
2: Ẹ kàn bá mi dárúkọ àdúgbò méje nílùú Ìbàdàn. Ó kọ èèbó ni wọ́n fi sọ ọmọ.
7: Ó kọ èèbó ni wọ́n fi sọ. Challenge.
1: Ó de ní.
7: Ringroad.
1: Ó di méjì.
7: Alekuso.
1: Alekuso, ó di mẹ́ta. Àwọn kan ti pariwo ló bá
7: mú.
1: Bẹ́ẹ̀ni. Kí lẹ pé?
7: Bẹ́ẹ̀bù. Bẹ́ẹ̀bù.
1: Mo rò kí mo gbọ́ pẹpẹ yẹn ni.
2: Ṣé ẹ ti ẹ̀ ya kó ti lù ní?
1: Gáàsì ti ẹ̀ jábọ́.
2: Alekuso ní èdè Ìbò ni.
1: Èdè ẹnu bá mi kèé ṣe Alekuso ní
8: ọkọ. Alekuso.
1: Alekuso.
2: Alekuso. Alekuso.
1: Orí ètò yẹn láti gbọ́ ẹ̀dì yẹn.
2: Alekuso.
1: Ẹ̀dì yẹn àti Alekuso. Orí ọjọ́ mi Alekuso
2: ni o bẹ́ẹ̀ bá ti lọ. Alekuso pẹran jẹ.
1: Ẹ̀yin ara Alekuso.
2: Ìgbàjọ́ pẹran jẹ kò ṣeé bá ṣeré. Ẹ̀lọ́.
9: Ẹ̀lọ́ ẹ̀ka sùn.
2: Yes sir.
9: Ọlọ́dà ìlú ń sọ̀rọ̀ láti Onídùndù.
2: Ẹ káàbọ̀ sórí ètò wa tàlẹ́ fẹ́ bá nájà o.
9: Ẹ gbé ètò.
2: Tàlẹ́ fẹ́ bá nájà o.
9: Ìgbà àwùjọ ti máa pè
1: mí. Mo ti wò náà pé ọlọ́dà ìlú Onídùndù.
2: Ọkùnrin kan obìnrin kan ló wà lórí ètò ẹmẹ́ni tó bá wù yín.
9: Obìnrin ń gbà yín.
2: Ló pé ọwọ́ ẹ̀rọ ló bá dé.
1: Fọ́dà dáyọ̀
2: fúgbà
1: àkọ́kọ́.
2: Ẹ
1: tún mọ́ obìnrin.
2: Ẹ sábà ní ìdúpọ̀ fẹ́ bá ń bọ̀.
1: Obìnrin bá dáyọ̀.
2: Ẹ sábà ní mú ìdúpọ̀.
1: Ọ̀dà fọ́dà dáyọ̀ ẹ mú nọ́mbà béèrè yín ẹ mú nọ́mbà ni o.
9: Àwọn nọ́mbà wo ló wà ń lẹ́mọ̀?
1: Láti nọmba 10 dé nọmba 15 kẹẹ̀ẹ́dógún.
9: 15.
1: Padàdà yọ̀ wá ní pápápá intẹ́ ẹ mọ̀ wá ni o. Ẹ kọ̀ bá mi dárúkọ oríṣi igi mẹ́wàá tó wà.
9: Igi. Igi àràbà.
1: Ó dé ní.
9: Ayọ̀ rẹ̀.
2: Ó mọ̀dẹ̀ jí.
9: Títì.
2: Ó mọ̀dẹ̀ tà.
9: Nìlàyé náà.
2: Ó mọ̀dẹ̀ rìn.
1: Mango. Mango ó dàrú.
9: Igi kasú.
1: Kasú ó di mẹ́ta. Bọ́dá yọ̀ ń mu.
9: Igi àgbàlú mọ̀.
2: Igi àgbàlú mọ̀.
1: Ó di méje.
9: Igi òbí.
2: Igi òbí.
1: Ó di mẹ́jọ.
9: Igi kòkó.
1: Bọ́dá yọ̀. Ẹ káàbọ̀ látòrí dùn
2: dùn. Orí àwọn àròndùn dùn yìí.
1: Ẹ káàbọ̀. Ṣé wọ́n ń gé àgbà?
2: Bí wọ́n bá lè yẹn jẹ dùn dùn mà kí wọ́n. Igi kasú.
1: Igi àgbàlú mọ̀. Wáò. Alekso. Ẹdìẹ.
2: Igi ayọ̀ rẹ̀.
1: Alekso. Ẹ jẹ́ ọmọ obìnrin mọ ìpẹ̀tà àmú kọ́yìn ni
2: lójú
1: ọjọ́ ti lọ. Ó yá ojú òpó Facebook ṣáré ẹni tó gbà.
8: Lójú òpó Facebook ààrẹ ẹni tó gbà o. Bí wọ́n ti ra ìbéèrè ìdáhùn ológbólógbó tán jù sí mi, mo ti tú wo àrí ẹni tó gba ìbéèrè ọ̀hún. Ìdáhùn sí ìbéèrè ọ̀hún òun náà ni Mr. Harrison.
2: Mr. Harrison. The very first editor ìwé ìròyìn àkọ́kọ́ Nàìjíríà.
1: Ó fẹ́
8: ara wọn tó ń sọ pé
2: Eric Townsend ló dá a lẹ̀. Òun ló dá a lẹ̀ ṣùgbọ́n nǹkan ló lóòtú. Orí ìjọ mi.
1: Bẹ́ẹ̀ ni torí ìjọ mi. Ó dára lọ́dọ̀ mi. Àwọn adájọ́ ilé-ẹjọ́ májísírèètì àkọ́kọ́ nílẹ̀ wa Adédèjì Desolu 1938 nù Desalu Sadetokunbo Adémọlá 1939 Victor Adédàpọ̀ Káyọ̀dé àwọn náà bẹ́ẹ̀ FEO Hubert George Frederick Dove Edwin Lucas Ìdẹ̀tí Victor Adédàpọ̀ Káyọ̀dé obìnrin tó kọ́ṣe kánsẹ́lọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà torí ọjọ́ mi Mọ́mí Habibu Honorable Elsie Larafemi Pierce òun ni obìnrin tó kọ́ṣe kánsẹ́lọ̀ àkọ́kọ́ mami ti mo ni ki won ba mi fi oro si gbolohun o wa ro tori ojo mi ri sin sere nile nigba ti iya re lo ta ere loja o si je ere pupo aha so ye yin ba ohun be le se gbe tori ojo mi osuwo ati odunwo ni won se idibo si ilegimo asofin ni republic keji july ke se june july odun 1979 july odun 1979 awon ekun merin ta ninile wa lasiko republic akoko northern eastern western ati midwest gbogbo na la mo gbogbo awon ekiti ta ni patapata
2: e ke se four cardinal point ori jo mi
1: oda ba mi emu lodo
2: yin lodo ti mi eyin na ma won adugo ti ba oko yi ibojoko ni lebadan gate bus stop roundabout ring road challenge police post secretariat yero drum ui poli ati be be lo
1: alexa
2: e to tun da bi alexa alexa owe to ni yo nu e mo pa ifolaji yo
1: e o
2: wa tun ni be mi ri egbun irin be si mo san san ji yo lo be
1: yes sure
2: won lo biri lo le polohun ni yo nti ori ni o ti so o abi be ko won loju lati mo be to le po loju enu bayi lati mo be to ni kini o iyo ah eh bi gbe ba si fe nuko yo nko o ko so gun fun le adam se o ati be be lo odo ti gbogbo awon ti won se ati le ifeto gbogbo yin la ki papata o ile yi loko lodo leyin odi loke okun baba wa biola yaliyali ni lu ambo bi jami ise adupe be na ni baba Charles Okala won ni Washington DC amoriri yin be na ni Tunde Alamola boroboro lu oyo ise ayo yo ni pade ba mi je o en da won enu odo inu tin o ni baje
1: ami
2: to adi ola ode yi ti e to pade wa lori eto yi lori kan nikan na
1: ko ti e to do
2: okay okay
1: o da bi ba se so bi pe ibere wa ro loni ini o je awon eyan jebu o ya ko le lola o
2: egba to la pe aleku so ebo ni
5: bebe ko ta wo ka so pa won fe ko le
2: ba aleku so ebo
1: o ya ko le lola o
5: ola ba je
2: aleku so ebo
1: titi do lo oluwa mere omo ojo loruko ti
10: mi Esther Falade omo chudadi ti okola loko mi pade wa bayi ipade ayo ni
2: ba mo to ademola detumo ire o

0: dọ̀tí náyì adẹ́rìnpọ̀ zónú ọmọdún láyà rẹ̀ mú ní kí n ò kò sí nǹkan kan.
1: Ọ̀gádà ẹ wá ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
5: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
4: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé. Kàkàkàkà yẹ́fì.

0: Ebe se radio mi 32 FM ti wa okay.
1: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbara adọ̀tun tó gbàgbóró kan Free Dayton Energy 500 naira péré ni láti ẹ lónìí. Free Dayton Energy darí ìṣàkóso rẹ.
2: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM949 ẹ̀yìn ẹ̀.
3: Kò ní ṣú mi kò ní rẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
5: Mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara máa yá mú ọba oúnjẹ ìbá jẹ́ dúdú fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfé tókì lẹ́kẹ́tì àti àwọn àkọlù kọ gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ìpọ̀n mọ́ kíká to kabi itaya to gba tahanu tabi eja kika bori dudu reu reu ipade dono fun tolo amala mi owon eku ojulona

0: lọ́nà ti gbà lóde tẹ́ ó sì máa sanwó padà díẹ̀ díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality ni irúfẹ́ ọ̀dà tá à ń pèsè iléeṣẹ́ Dotac Paint. Ẹ wá ra form láti bá wa dòwò pọ̀.
1: 40% fẹ́rẹ́ lọ́wọ́ tẹ́ ọkọ̀ọ̀kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kún ilé yín wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́ ó fi san owó ilé tí Dotac Paint bá bá yín kún padà.
0: Láì ní èlé kankan lórí, charges wa fún ṣe díẹ̀ díẹ̀ kọ yàtọ̀ fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà.
1: Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀.
0: 0703368 4345 0703368 4345 A ó mọ̀ retí yìí o.
2: Aṣẹ́jú ní ká gbé sí rédíò mi, 32 FM ti wà òkè.
3: Tó ẹ̀yin ara ilé ẹ káàbọ̀ padà sí ìkànnì 32 FM 949 Laughter House lákúkú wà ní Premier Hill Mọ́kọ́lá sílùú Ìbàdàn. Ẹ jẹ́ kí n fún àwọn èèyàn péré ṣe láàyè sí. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ìbéèrè ni mo béèrè o. Torí olúmọ̀ sún wa gan-an ló ní ràbájì gan wọ ètò ta nílé ni. Èmi ti ṣí ojú òpó sílẹ̀. Ó yá ta ló wà lójúde lọ́hùn pẹ̀lú mi. 0906 2000 949 tàbí 0705 000 949 Hello somebody, ẹ̀yà orera. Ẹ bá ń gbọ́ pé orera wọn. Ẹ jẹ́ ká fi ara balẹ̀. Ká lè jọ gbádùn ara wa. Bí ọmọ Yorùbá ṣe ń gbádùn àmàlà dúdú. Laughter first. Hello.
4: Hello, ẹ kásán máa o.
3: Mo wà pẹ̀lú yín sísá mi, ẹ kásán.
4: Mi ti sún oṣù látàpọ̀ta.
3: Ẹ kú ijọ́ mẹ́ta ma.
4: Yes, ma. Ẹ kú ètò ma.
3: Ẹ ṣe ma.
4: Ẹ jọ máa o, nǹkan tó ṣẹlẹ̀ yìí. Nítorí nílẹ̀ Yíbò tí èmi ti wá. Tí wọ́n máa fẹ́ fẹ́yàwó. Inú chọ́ọ̀chì ìyàwó náà ti máa ṣe wedding.
3: Bọ́ ṣe ń ṣe nìyẹn.
4: Wọ́n wá mú o ń lọ straight sí chọ́ọ̀chì ọkọ ẹ̀. No going back. Bó ṣe máa yẹ. Tó máa fẹ́ lọ gẹ́gẹ́ bí alàgbà ṣe sọ earlier yẹn. By invitation. Ọkọ mi jẹ́ ká lọ worship ní chọ́ọ̀chì wa lónìí. Normal. Kò tó nǹkan tó yẹ kí wọ́n fi jà pé kò lọ sí chọ́ọ̀chì mọ́. Àmọ́ ṣá o, ṣé wọn pẹ́ lómi temperamental wa yàtọ̀. Bóyá òun nìkan ni o, or there is something under me lay so bet. Kò yẹ kí wọ́n máa lọ chọ́ọ̀chì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ kú ètò ma.
3: Ẹ ṣe.
4: Yes.
3: Tó ẹ̀yin ara ilé ṣe ń dé. Ẹ jẹ́ kí n fún yàn méjì láyè sí. Because today we are going somewhere. Hello. Ẹ ti wọlé o. Orí bété ẹjẹ tó fẹ́ lù mí lórí ọ̀fẹ́ láti pè wọlé 0906 2000 949 ta ló wà lójúde lọ́hùn pẹ̀lú mi. Hello.
5: Hello.
3: Mo wà pẹ̀lú yín ma. Mo ń gbọ́ ma.
5: Ẹ kásán ma.
3: Ẹ kásán ma.
5: Yes, láti Muslim ni Ọlátúnbọ̀sùn ni.
3: Ẹ ṣe ma.
5: Ṣé rí ìgbéyàwó tí Ọlọ́run Bíbélì sọ pé tọ́lọ́run bá ti sopọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. Tẹ rí ìyàwó yẹn àmì òdálẹ́bí òkú jẹ sọ̀wọ́ ẹ̀. Torí nọmba wán chọ́ọ̀chì tó ń lọ ò ní ráìtì àti máa lọ síbẹ̀ padà mọ́. Torí nọmba wán àwọn pásọ̀ tí yẹn tó ń jọsùn wọn pọ̀ gan sẹ́ àwọn gan sẹ́ aláàkó tún máa wá síbẹ̀ yẹn ni.
3: Ó lè já kọrin kó jẹ́ kí nǹkan kan ṣọ́ọ̀ṣì ṣì wà lọ́wọ́ ẹ̀.
5: Ọlọ́run bá wọn tó.
3: Àmì ẹ ṣe. Ẹyin ara ilé. Oh God, ẹ jẹ́ kí n. Hello.
6: Hello, mọ́mí, ẹ káàsán máa.
3: Ẹ káàsán máa.
6: Yes, máa ń kúṣẹ́ pàtàkì ọmọ ẹ pẹ̀ fún wa lórúkọ Jésù.
3: Àmì àtẹ̀yìn náà máa.
6: Mọ́mí, kò sí ọ̀dà standing bẹ́ẹ̀ ni. Èmi tẹ́ ẹ̀ rí orúkọ tèmi ni Ọláìdé.
3: Yes, ma. Yes, ma.
6: Àjọ aláṣọ funfun lè ní tẹ̀lẹ́lẹ̀ mi.
3: Okay.
6: Kí èsì lọ́kọ mi.
3: Hallelujah, méje tó san bí ara. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Mo ń pàtún yín ẹnì ìṣólẹ̀.
6: Ọ̀dà sáńdì ni o. Ọmọ tèmi tí mo bí lọ́kùnrin kérúbù ló ń lọ. Pàdé ẹ̀jẹ̀ fọwọ́.
3: Ok.
6: Ẹlẹ́ẹ̀kejì òun náà wà ní sùkúlù ọ̀fà. Kérúbù ló ń lọ. Àwọn tó ti pé sí mẹ́ta báyìí.
3: Bẹ́ẹ̀ ni.
6: Èmi ń bá ọmọ tẹ̀lẹ́.
7: sẹlẹ kerubu cac
6: awọn ọmọ mi lọ kerubu ṣẹti ni kọtù pin báyẹn
7: bẹẹ ni
6: ọmọ nǹkan náà là ń pè bíyàwó bá lọ ṣọọṣì ọtọ tọkọ bá ìyá obìnrin gan ló lọ ṣọọṣì ọkùnrin lọ
7: bẹẹ ni
6: àdúrà àwọn obìnrin náà ló ń gbà lórí àwọn ọkùnrin kò yẹ kí ìyá ìjà wà níbẹ
7: ẹ ṣe
6: ọta sandy ni ò sí mọ mi bébì ni kékeré àmì girama bébì ni kékeré tá a bí ìjọ tó a ti bí bẹ́ẹ̀ náà sọ pé aṣọ funfun la gbọ́dọ̀ máa wọ̀ fún muslim ni bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́mọ́ mi muslim ni bàbá ẹ̀
7: ọtí
6: ẹni ìyá ajá ẹ̀ lọ ni ó ń lọ bàbá ẹ̀ jẹ́ gbàbẹ́ inú bàbá ẹ̀ bọ́ máa ń dùn ọ̀dà sandy ni ò sí mọ́ mi
7: ẹ̀jẹ̀
6: bá wọn sọ
7: tó bá jẹ́
6: ti túká ọlọ́run á tó padà lágbára náà torí kò já sí ìgbéyàwó túká
7: bẹ́ẹ̀ ni ẹ ṣe mà ẹ̀yin ara ilé bá a wí a kú bá a dẹ̀ sọ ọ̀run là ń lọ lẹ́yìn ilé ẹjọ́ ẹ má pè mí mọ́ ẹjọ́ hello ẹjọ́ hello ọlọ́run ó ti tán ṣẹ́rí tí ọkùnrin bá fẹ́ ní ìyàwó ẹgẹ́ ń bẹ̀rẹ̀ látorí àwọn ọkùnrin tó wá mú ẹ tó rí ìyàwó fẹ́ nínú chọ́ọ̀ṣì tó ń lọ fún àpẹẹrẹ chọ́ọ̀ṣì tèmi bí yúùtù ṣe pọ̀ tó lóbìnrin àti lọ́kùnrin tó yẹ pé oríṣiríṣi programs náà lálẹ́ fáwọn youth a tún ṣe a ní youth church a ní youth pastor ẹni tí ọlọ́run gbé ìjọ yẹn láti ọwọ́ ẹ̀ wá the general overseer wọ́n fi àyè gba youth tí ọkùnrin wá wà nínú church mi tó ń lọ sí church tí mò ń lọ tó wá rí obìnrin kankan fẹ́ńbẹ̀ bóbìnrin ṣe pọ̀ tó tí ò sì tẹ̀ sí ẹ̀ ń bẹ̀ tó wá jáde kúrò nínú church ẹ tó lọ sí church ibòmíì lọ mú ìyàwó ẹ má ṣì mí gbọ́ o sórí ohun àkọ́kọ́ tó tó di pọ́rọ̀ yín wọ.

Ọlọ́wà yanrú gbésí ayé tó fẹ́ gbé. Ẹ kú dédé àsìkò yẹ kú àfọmọ nìyàn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Àjọ Business Entrepreneurship Project àwọn náírà mi wádé o. Wọ́n níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titi yín. Ẹ̀yin lè tú sírú ayé tẹ́ fẹ́ gbé. Yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́. You need to choose between wealth and poverty. Ntí àjọ Business Entrepreneurship Project tán gbé dání rèé. Akọ́mọ nírọ̀rí ni wọ́n. Tí wọ́n wá jòkóó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́. Wọ́n ń lọ primary, wọ́n ń lọ secondary, wọ́n ń lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lomi bá parí tán yóò tún padà sí labor market ni. Ntí ò fi kúnrín àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ máa wá dààmú fi kún. Wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọba láǹfààní láti gbọ́ mi lásìkò yìí. Ire jẹ́ tiẹ̀ o, mo wá kí ọ kú oríire gbá. Business Entrepreneurship Project. Wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún. Ìwọ́ tó wà ní ọmọ ọdún 18 títí di ọmọ 90 years iná làwọn gbé ètò yìí kalẹ̀.

0: Tina Gijan, Yaro Yaro, Atomati Gambo Muhammad, and your dog, and the Bono Bente Marshalle, El Luconia Marshalle, near Suleiman Shaibu, near Joko or Kowa Sodi, ni Awa Roto, ni Sheikh Baradia Kokomo, she wa you sat to come out with your tibet daddy, Papa Juloni, Bamboy Jackway, you put your party in Sat, Tokoda, Oja, Toku, dear Kato, Raja Kenneke, Baganaru, call your banner, Ki, Oguma de Koma Bonino, Econo, or off a Korea, they were, you could probably shoot stars, no, the war or let Tony Tori, the magical. Àwọn ọ̀rọ̀ yìí tó fara pẹ́ wípé ó gbé ikọ̀ shooting stars ó gbé wọn rù náà ni a mọ̀ tẹ̀ kẹ́bọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ẹlẹ́tọ̀ nítorí àkókò wa ti àwọn àtúpalẹ̀ tá a bá pàápàá jùlọ orílẹ̀-èdè England wọn tẹ̀síwájú atẹ́gùn lọ́fíìmẹ̀ kí kò ṣe nínú fagabaga èyí tó wáyé bákan náà lórílẹ̀-èdè Norway wọ́n rán Brazil ní oko ẹrú làwọn àgbààgbà bá bú ẹkún sáàmà bá di ìdílólo mọ ikọ̀ Brazil lọ́wọ́ Abimbola Lami lórúkọ mi Sporting Crystal mo kiri kàbọ̀ sínú kúrò tẹ́tù FM 94.9 ẹ kúrò lẹ́wọ̀.
1: Akínkùnmi ìdọ́lápọ̀nà kì í kàbọ̀ sórí ètò ìgbéma bá ọ̀bọ̀.
2: Rọ́fẹ́ Wámbàdì lórúkọ tí mò ń jẹ́ èmi náà kì í kàbọ̀.
3: Islamiyah Olajumoke Busari lórúkọ tèmi ẹ kàbọ̀ sórí àkótó ìtàn náà.

0: to pe ki awon agba bọọlu lowo eyin gba bọọlu bi won se gba bọọlu lana yen ati gabo magaezo ati makunyo
1: president west go waju
0: yes no ko ba ti le convert chance to then play against elinaland waja ko ba ri chance to play against team to ni elinaland to de le tete convert waja mi mo boye ri foran
1: asna waja na
0: mi mo boye ri foran igba ti hendrick to ri chance yen aland fun e ti ka wole ri o ti wo ni wo bi pe boy le to score ko to di wi pe hendrick lo da chance to ri yen nu so emi wo ni wo bi wiki owo ara won ni won fi se ra won bo ibi ti mo so pe mo nilo lati bere lowo oluko ni Carlo Ancelotti lori ilana lati fi gba bọọlu nu fese won se ilana ta bọọlu to ko lo sinu jefe agbaye ni wipe ni rufe fese won se yen lana ati ninu dije igan ni sansan igo ti ago to pe lo sinu dije kilo pe la wa ti wa se leyin fese won se akoko ti igo ti ago gba to gba gba ku gba ko gba nkan igo ti ago pada role lati gba fese won se kan mo
1: ko wa mama mi
0: gan lo so se ton ti mu ja o pedro gan lo o ti si ma so ba yen lo Koni atamata si kankan to je experience head kankan. Iko ti ago lo mu lo ko se anything.
1: Kun wa na deny.
0: Kun ati egbianju agbare. Kun wa na si gba pa. Kun wa si play. But emi wo ni wo bi wipe Atletico ti to bayi for ilede Brazil. Ko ba pe Carlo Ancelotti na lo ma duro to wo sign contract ko to di pe di fi agbaye odun ibere. Ko ba pe o na lo ma duro ki won tun ile to bayi. Awon agbalagba ti won ni ati ni midfield ati defense line because in ti mo ma mo mo Brazil laye igba kan ni pe 2 and 3 Brazil won e show won o le so po fe mu won nigba tan lawon ko lawon Cafu won ta kan lawon Roberto Carlos aye igba kan Daniel Alves ati Marcelo Daniel Alves ati Marcelo lo wa nbe laye igba kan e wa wo awon to play 2 and 3 Danilo le da ball ko le fi ball se anything so won normally ti Brazil ma lo fun ti Brazil ma fi ya je patapata wing won ni atawon ton ni 2 ati 3 yen won ma fi koya bo yen bo awon winger o ri nkan kan se ka awon winger o ba ti wa ri nkan kan se awon Marcelo awon Daniel Alves lo ma gbe na leyin awon Cafu awon Carlos lo ma gba shot awon Danilo le da ball won le da anything se so owo ara won na fi jiya fun awon na fowo ara won na ko ba awon lai le convert chance tan ni fun awon na fowo ara won se awon ninu fese won se yen ka pada sile kan lo tun to
1: e seun ah mo fe mo mu la bala ni raf
2: atakun
1: ise kise ni Ancelotti gba mi gbori ninu tan Brazil ri wi pe Brazil gba coach lati ta ade ti pe kelu titi lati bi ta ti nbo ile ti daru bi to se wa bi bayi o da o ti daru me na lati 1990 mi ro pe Brazil ti ja quarter final Italy 90 mi ro pe ti ja ni quarter final o tumo si pe from 2002 di asiko 2006 lẹ́yìn tẹ́tù gba 2002 ó ń burú sí fún Brazil ni èyí tó ṣẹlẹ̀ ní àná ìní àpẹẹrẹ pé yọ́mọ burú lọ until tá a bá rí ojútùú sí àwọn kankan irúfẹ́ àwọn kan wulẹ̀ yìí rò kí Brazil ojútùú sí.
3: Lákọ̀ọ́kọ́ náà Carlo Ancelotti mi ò wulẹ̀ fáwọn ìgbà tó ń wulẹ̀ ọkọ̀ gba arákùnrin yìí bàbá báyìí wọ́n ti ń darúgbó ó lójú nǹkan tí bàbá yìí lè ṣe ẹ wulẹ̀ mọ̀ pé ìlànà nǹkan tẹ́ ti ń tò bọ̀ látìlẹ́yìn pé àwọn tó bá jọ ọmọ orílẹ̀-èdè yìí lẹ̀ ń lò fún olùkọ́ni látìgbà tí wọ́n ti jẹ́ kí tètè tó ti lọ́ gbà yín kí ni nǹkan tí àwọn tó jẹ́ olùkọ́ni tó tẹ́ ti ń gbà kí àwọn nǹkan kí ni wọ́n ti ṣe ṣùgbọ́n yàtọ̀ nǹkan tẹ́mi nínú orílẹ̀-èdè Norway àti orílẹ̀-èdè Brazil lánàá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń gbà pé orílẹ̀-èdè Norway ń gbàbọ̀ bẹ́ẹ̀ pé àwa láti wá gbàbọ̀ láti wá enjoy ká wá gbádùn àwa lórí pápá ni wọn kò sí pressure kan lórí wọn Brazil ló ń sọ lẹ́yìn àwọn ní pressure wà lóun pé àwa gbúdọ̀ borí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí so yàtọ̀ tó wà mẹ́ sọ orílẹ̀-èdè Brazil máa nídìí àwọn tẹ́jẹ́ tó jẹ́ bí àwọn agbábọ́ọ̀lù yín ẹ wá àwọn tó yẹ pé wọ́n ní ìfọkànsìn láti lè sọ pé àwọn fẹ́ gbá bọ́ọ̀lù fún yín tí àfihàn bá ní júwì ẹlòmíwọ̀n ló tí ló wà mẹ́tẹ́ tó lè gbé síbẹ̀ ẹ wo ráyà yẹn tí kò rí nǹkan kò fi bẹ́ẹ̀ rí nǹkan tó yẹ pé ó pàfọ́ọ̀mù fún wọn lẹ́yìn Vinicius Junior tó ti ń gbé wọn bọ̀ láti group stage débi tó wà ẹ wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń gbá before eléyìí Vinicius Junior paná mi ẹ̀sẹ̀ mi ò pé ó yẹ kí olùkọ́ ní kó ta sí pòkè ó paná ka bẹ́ẹ̀ch ṣùgbọ́n tó bá ó fẹ́ bẹ́ẹ̀ch Vinicius Junior agbábọ́ọ̀lù yìí wo ló fẹ́ gbé sí Hendrick tó gbé sí lánàá kò jọsí fẹ́yìn pé agbé ẹ̀ sí tó máa nígbà tí lọ wo àwọn agbábọ́ọ̀lù tó wá jẹ́ pé ọmọ tó dé agbábọ́ọ̀lù ní abẹ́léyìn lẹ́mọ̀ pé wọ́n máa willing láti gbábọ́ọ̀lù fún tẹ́ pé wọ́n jẹ́ máa ṣe dáadáa fún yín kó jẹ́ pé wọ́n lẹ́máa kó wá síbẹ̀ kò di dandan kó jẹ́ àwọn tó ń gbábọ́ọ̀lù ní òkèèrè àwọn tó ń gbábọ́ọ̀lù ní òkèèrè a máa ń pé ìgbéraga máa ń wà náà àwọn agbábọ́ọ̀lù tó bá ti wá láti ilẹ̀ gẹ̀ẹ́sì láti Brazil bẹ́yìn kò sí ìgbéraga máa wà bẹ́ẹ̀ pé a ti wà ní top place bẹ́yìn pé a máa jayé nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tó máa jẹ́ pé wọ́n máa fi ọkàn sìn láti lè gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Brazil òun náà ni wọ́n jẹ́ máa ń dà ti change olùkọ́ni wọn pátápátá.
1: Ẹ jẹ́ ká lọ sójú ọjà láti ibi tá a bá dé láti ọjà ká bá tẹ̀síwájú 32 FM 94.9 ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú àníjẹ́ ìbàjẹ́ ẹ kú kalẹ̀.

milk yàtọ̀ sí attention. Ó jura wọn lọ. Àmọ́ lọ́tọ̀ nítorí ọ̀tọ̀ ló fi kọ́lé ti ẹ̀ sọ́tọ̀ lọ́tọ̀ gédé ń gbé ọ̀tọ̀ lọ́mọ pìrìsẹ́ńtà rè é títí ẹ̀ dúró tó yàtọ̀ gédé gbé láàrin gbogbo wọn. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀.

lẹ́yìn iṣẹ́. Tídélé ìjìnlẹ̀ bá ti dé, wọ́n ti mọ̀ wé kò sí rìn dìrìn dìmọ́ nìyẹn. Ká bọ́ sínú kókó ohun tá a bá wá sójúde ni. Ìdígbàdì kẹ́ni.

bá jẹ́ ń tọ̀ yín jẹ́ kókó ọ̀rọ̀ mi lénìí nìyẹn ìgbà míì wà ọ̀rọ̀ máa ń wà tí ò ní sáàyè àyè dẹ̀ máa ń wà nígbà míì tí ò ní sọ̀rọ̀ léèyàn jẹ́ sọ̀ọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ poetics iṣẹ́ wa ẹ nígbà míì music máa ń

sísùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́.

0: ti tó lẹ́nu sí àdáwọlé rẹ̀ ìwọ gan yóò máa dàbí fíìmù lójú ẹni pé ìwà gbà mí kí n máa ń ṣe. Wàá wo láàrin àwọn tó ẹjọ́ jẹ́ ṣàwáwò wàá rí i pé tiẹ̀ máa dá yàtọ̀ ọlọ́run dé nìyẹn.
1: Ọ̀rọ̀ ẹ tó ń wọ́ tó lé nìkan dá sọ́rọ̀.
0: Torí ẹ̀ ló fi máa sọ pé má sáré kọjá kádàrá kó o lè rí ọ̀rọ̀ yẹn jẹ pẹ́ dáadáa dáadáa ni. Pọ̀lọpọ̀ ló lọ fi gọ̀ǹgọ̀ fa oríṣiríṣi nǹkan fà á. Ẹ̀ẹ́kàrí pé wọ́n lò díẹ̀ wọ́n sì.

gẹ́gẹ́ bó ṣe mọ̀ mí àwọn ọkọ̀ tí ọ̀gá ẹ̀ náà bá kó wa láti kìíní la máa ń tún ṣe máa hẹ̀pù ẹ lọ wá ilẹ̀ ẹbì kan tíwọ náà lè ti mọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ìmọ̀ gbéṣẹ́ fún ọ̀gá rẹ̀ ìmọ̀ gbé fún wọn náà ó bá ṣe ìwòṣiṣẹ́ lọ bí ọdún márùn-ún mẹ́fà ó dẹ̀ wà lóyà ìdọ́kan ní ṣìfù kan dìde ni ewo ó dàbẹ ni pé ẹni tí ń bá wa sẹ́ndì kínní lọ́hùn yẹn ó ti dàgbà lóhun ò lè máa ṣe wàhálà yẹn mọ́ sùn ò lè máa lọ̀lú èbó ìgbà tí ó fi lọ́dún mẹ́ta nílùú èbó ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ ẹni ẹlẹ́ni tó ti sánná nílọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò léèyàn tí ò lẹ́bí tí ò lára ọlọ́run gbàdúrà rẹ̀ ìgbà tí ó fi bábà bó lówó sẹ́ni kọ̀ǹtánà bí ẹ bí ọdún kìíní ọdún kejì ọdún kẹta tó wà lóyà ọlọ́run ṣàánú ẹ òun náà tún pàdé aláwọ̀ funfun kan lọ́hùn-ún wọ́n fẹ́ ra wọn ayé rẹ̀ yí padà lẹ́nìí tóun náà bá wo iwájú tó bá wọ ẹ̀yọ́ ni ọlọ́run mọ̀ sí i a sì kórè ìtọ́ ni má lọ hángi ara rẹ o bá kàn hángi ara o kàn wéṣẹ ara ẹ dànù ni. Why can't you wait for your time? Má wo ago aláago sáré lẹ́nu iṣẹ́ ẹ̀. Ẹnìkan ó ti ń já kọ̀ǹtínà lọ́jà ó ti ń já kọ̀ǹtínà lọ́jà ṣó o mọ ohun tó fi tẹ̀. Ṣó o mọ ibi tó ti ń rówó gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíì tó bá kú kò lé sọ́tán. Báńkì ó yà dárí jẹ fámìlì ẹ̀. Gbogbo tí ń dán náà kọ́ ni wúrà. Gbogbo tí ń ṣe yìnyìnyìn náà kọ́ ló jẹ́ ọ̀tẹ́ntìkì. Gbìyànjú àti máa ṣe bí wọ́n ti ń ṣe lọ lẹ́nu iṣẹ́ ti ẹ̀yẹn. Má wà distracted torí ẹ̀ nìkankan. Bí ẹlẹ́ran ara náà yóò fẹ́ mọ́ ọ pé àwọn tó dé lẹ́yìn mi lánàá rẹ̀ ni. Àwọn tó bá mi lẹ́nu iṣẹ́ rèé. Àwọn tó bá mi lọ́jà rèé. Ẹlòmíì gan akùnbá ṣàwá tébù síta àwọn sì gbódú di ṣọ́ọ̀bù.

0: ìgbìyànjú ẹ̀dá ó lè mọ́ tètè mú nǹkan tó fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó lè ti máa wà àwọn colleagues ẹ ẹlòmíì ilé kẹta ló ń kọ́ lọ ó lè máa wà àwọn colleagues ẹ jíìbù gbàǹgbà gbàǹgbà ìwọ sìrí ẹgbẹ́ mi dọ́nà ló sì ń ṣe dádẹ jẹ́ ń bá yín rìn déwájú o àbí ẹlẹ́ran ara ó mọ wúra rẹ pé wá gbà mí iṣẹ́ kan náà la mọ̀ jọ ń ṣe àsìkò dẹ ní gbogbo nǹkan
1: ọlọ́run àdúrà tí mò ń gbà yìí
0: tó bá tó àkókò tiẹ̀
1: iṣẹ́
0: ló máa dàbí idán lójú tiẹ̀ gangan. Hello, ma e kuro le oruko yin gangan. Yes, o.
2: Ẹkú ètò.
0: Ètò ni.
2: Hello.
0: Hello, ta ló wà níbẹ̀? Ìyá ìdí. Lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa fẹ́ sún ẹ̀dá tó ti gbìyànjú ó tún gbìyànjú mọ̀ ni. Hello, somebody. Ẹ lẹ́ máa o.
2: Iná mi o.
0: O ta ni.
2: Ẹ kú ètò.
0: Yes.
2: Àti fún ẹ̀fẹ̀ mo lè bàjẹ́ o.
0: Àmì o.
2: Ẹ lè máa wẹ́ lè máa sọ o.
0: Àmì o, ẹ̀yin náà lè máa gbọ́ o. Mo
2: ní fi yín ṣẹlòmíì o.
0: Àmì o, àmì o.
2: Kí ni gbọ́ fún yín o.
0: Àti tẹ̀yin náà o, ẹ̀yin náà ò ní kú àìmọ̀.
2: Mo ní fi wí gbé.
0: Àtẹ̀yin náà, wọn ò ní jẹ́ yín náà.
2: Ẹ máa bẹ́ tó
0: orú wọ́n sọ ìwé ẹ̀ fún mi bí after work kí ló kù. a máa gbìyànjú tá a máa fi débẹ̀ ní má jẹ́ kó má wà pissed off.

ẹlòmí òwò rẹ pé kí gangan lòun ń tò lórí igbá lọjà báwọn ẹgbẹ́ òun ló dì ń dì ń lo didi store lọ́dẹ̀ tó ní extra store lẹ́yìn ọmọ bíbọ̀ ń rọrùn sùn ẹlòmí ó máa rántí owó tí ó dá padà ní lóṣù báyìí.

0: ẹ̀kábọ̀ padà lẹ́yìn iṣẹ́ lètò tá ẹ̀ ń gbọ́ o aago méje kù ṣẹ́jú mẹ́sàn-án délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ wà ńbẹ̀ mi ò tí ì lọ bẹ́ẹ̀ bá gbọ́ tí mo sẹ́mi mu a lọ sẹ́ka tó ń polówó ọjà ni tí n bá dẹ̀ ti padà débẹ̀ yẹn ẹ rí i pé mo tún ti bọ́ sẹ́nu iṣẹ́ mi nìyẹn iṣẹ́ mi ní òwò mi ní òwò mi ní ẹ̀rọ owó ta ló wà mẹ́ẹ̀ kúrò lẹ́yìn káàbọ̀
1: ẹ̀rọ kúrò lẹ́yìn
0: ṣé ẹ wà pa o
1: àdúpẹ́
0: ó kọ tí ń gangan ìyá kàbíọ́kà tàbíọ́kà ẹ̀ǹlẹ́ mọ̀mọ́ ẹ̀ ń ta tàbíọ́kà yẹn ni
1: bẹ́ẹ̀
0: ìyá ó dẹ̀ da
1: ó bá
0: yìí ẹ̀ yà fi mí kìdí ẹ̀ sí
1: bẹ́ẹ̀ ni ẹ ti gbà
0: mo mọ́ mú ṣá ẹ̀ ń gbìyànjú díẹ̀ díẹ̀ mọ̀mọ́ ẹ ti kiri ẹsẹ̀ ó ti máa ń royín ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ṣẹ́ gbọ́ tásìkò bá ti tó yóò ṣẹ́ gbọ́.

àsìkò ẹ máa tó tó. Má tọ pé o ṣe mọ́. Ẹlòmíì ò lẹ́nu iṣẹ́ ìjọba, ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ wọn ní promote ẹ̀, ó ti sú. Àwọn ọmọ tí ò tó ni ó mọ pàṣẹ fún ọkọ̀ ìgbọ́n sáré fẹ́ ẹlòmíì ṣe director. Ẹlòmíì ṣe deputy director. Àwọn yóò mọ ṣe gírágírá, yóò ṣàmọ wò wọ́n. Gbọ́dọ̀ ó bá kàn gbédé, wọ́n kàn gbóhùn lọ GM. Ṣé jẹ́ rárá mẹjà wá ṣẹgbẹ́ ẹ̀dá.

0: ọjà o.
1: Ẹ káàbọ̀.
0: Ìyá bíi ti ń síbò nìkan.
1: Ah, bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wá ni látàárọ̀.
0: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wa dáa.
1: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ́ di bèrè lọ́wọ́ mi pàápàá.
0: Kí ni tó dé òpolówó ọjà rẹ ni?
1: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
0: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ yá bí ti sin.
1: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí ìtù bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
0: Ìyá bí ti sin ìwọ lọ sọjà rẹ lófò bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀ rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́ ìwọ náà bá wa fẹ́ rírì ṣe kí akọ lọ polówó lọ́dọ̀ wọn.
1: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9.

0: gbà fún ọlọ́run nítorí ọlọ́run wà lẹ́yìn mi nítorí ọlọ́run ló yan ìyàwó mi kò mí gbogbo ọ̀tá lórí ìyàwó mi.
1: Peter ọmọ mọ dákọ rẹ ọtá dákọ rẹ sí kò sí tí ó ṣe ọtá ni ọtá ni
0: nítorí ọlọ́run mọ mọ gbórí ìyàwó mi
1: ọtá ni làǹbòrò kí ọkọ mi dárúkọ ẹ
0: làǹbòrò kí ọ
1: ọtá ni o
0: torí pé ọlọ́run mọ mọ gbórí ìyàwó mi sókè ó gbàjú ayé lọ
1: sóbátẹ́ẹ̀kì ọtá ni
0: ọlọ́run bá mi pa wọn lọ
1: ẹ̀mí
0: mímọ́ bá mi pa wọn lọ
1: tá
0: a bá ní ojú
1: ọtún
0: tíje tún jẹ́ àbí òye
1: ọ̀tá ni
0: tá a bá rí ojúkójú tó fi ń wọ
1: ilé mọ́ gbàgbé tó mi sìn
0: bàdá
1: rúkọ rẹ̀ àǹkárá ìdè
0: wọ́lá
1: ilé gbẹ̀ngà sí ní lẹ́yìn
0: wà wà wà
1: ẹ̀jẹ̀ jésù
0: mo pe ọlọ́run ti
1: káńfàrì
0: mo pe ọlọ́run ti
1: àgbélébù káńfàrì
0: ọlọ́run tá a bá rí ojúkójú tá a bá rí ọkọ̀
1: olúwa
0: o nínú àdúgbò
1: yìí
0: tó bá ìgbéyà
1: bàbá
0: o
1: olúwa olúwa
0: olúwa
1: olúwa olúwa
0: olúwa
1: salamu adigun
0: salamu adigun
1: ọ̀tá ni o
0: ọlọ́run bá mi pa ọkàn wọn
1: náà
0: ọlọ́run bá mi sọ wọn dàgbà
1: agbára
0: sọba tẹ́kì lọ́wọ́ rẹ̀
1: olúwa
0: àrí gbogbo ẹ̀jẹ̀
1: sẹ̀ àrí
0: gbogbo ọ̀dọ̀ ẹlẹ́gbọ̀n lóògùn
1: tèmi tọ́pẹ́kọ̀ lẹ́yìn ọ̀sìn
0: ọ̀tá
1: ni ọ̀tá ni o adébáyọ̀ tì mí lẹ́yìn
0: ọ̀tá
1: ni
0: ọ̀tá ni
1: bẹ́ẹ̀ni
0: ọlọ́run bá mi pa
1: ọmọ
0: ẹ̀mí mímọ̀ bá mi pa
1: ẹnu mọ́
0: olúwa ó ti rí bẹ́ẹ̀
1: ó ṣe olúwa
0: ó ti ṣe bẹ́ẹ̀
1: amẹ́
0: àdúpẹ́
1: bàbá ṣe
0: ọlọ́run ti pa wọ́n
1: lọ́wọ́ amẹ́
0: lórúkọ jésù kristi olúwa wa
1: amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́ amẹ́

0: àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń wá ìfẹ́ tí wọ́n jẹ́ bí ọmọ kékeré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tó jẹ́ pé bá ṣe ń sọ fún ọkọ́lọ́ ń jẹ́ mo gbọ́ bí tún jí abíyè torí mo sọ fún ní lásìkò mo ní tó o bá lọ fọ́mọ lóyún tí mo bá gbọ́
1: tó o bá o
0: sọ́wọ́ mi bá tẹ̀ ẹ́
1: ọ̀ní bá gbọ́ bẹ́ẹ̀ ni kí a tètè kìlọ̀ fún kí a sọ fún bóyá kò fi sí rìkọ́dín
0: ọmọ kékeré ni ẹ́
1: ìyàwó mímí advice
0: tí mo fún ẹ
1: lúgbìn àfàdúrà jagun bẹ́ẹ̀ ṣe àríṣọ bá tẹ̀ kí wọ́n

0: Amen.
1: Ọlọ́run tó ba Yusuf ó sá lọ.
2: Níbo?
0: Níbo ló ti rí?
1: Òbí. Ibi ó. Peter mọ̀ ó hàn.
0: Eré tètè.
1: Ìyá kí láti ṣe gbọ́ ohun ọkọ mi ó gbọ́ jìnìjìnì.
0: Níbo yẹmi sí òjẹ́ làwa bì kan wọ́ sí.
1: Ó gbọ́ jìnìjìnì ó sá lọ.
0: Kádíbà rè ni. Kádíbà. Jọ.
1: Who is that?
0: Mo wà pẹ̀lú ìyàwó mi.
1: Who is that?
0: Jọ. Mo fọlọ́run bẹ̀ ọ́ máa lọ. Ó bá jẹ́ owó ìfún mi ni. Ìyàwó mi tí mo ṣe wà ohun mo bá nídì wọn a máa fún mi.
1: Ó lẹ́mìí kẹ́mi nínú.
0: Bẹ́ẹ̀ni jọ kádíbà jọ mọ̀ dàdílé mi rú jọ.
1: Máa lọ.
0: Mẹ́ni jákẹ́bi pa mi kú.
1: Máa lọ.
0: Mẹ́ni ìrànlọ́wọ́.
1: Ọkọ mi ebi ò lè pa ẹ́ kú.
0: Ṣé o gbọ́? Ìyàwó mi ti fàṣẹ sí.
1: Nígbà tí Ọlọ́run pe bàbá Ríríwà.
0: Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ìyàwó mi lè jẹ́ bàbá Ríríwà ọjọ́ lọ sórí òkè ni. Rùgbà mi òun àti ìyàwó mi à ń lọ sórí òkè 14 days. Lúgbìn ìyàwó mi bá dẹ̀dẹ̀ èmi mo mọ ìyàwó mi máa ń kó wálé.
1: Sobatẹ́kì má dẹ̀ sórí
0: gbogbo
1: ẹsẹ̀ ló ní ìdáríjì.
0: Fóònù rẹ̀ tuntun ṣiṣẹ́.
1: Sórí gbogbo ìdáríjì ló ní gbogbo ẹsẹ̀ ló ní ìdáríjì.
0: Mo wà pẹ̀lú ìyàwó mi jọ.
1: Ẹsẹ̀.
0: Kádíbà jọ mọ dàdílé mi rú.
1: Who is that?
0: Ó bá jẹ́ owó ìfún mi ni bóyá kó má fún mi lówó.
1: Ta ló ní sọ?
0: Jọ Sobatek gan-an ó jẹ́ gbogi mo ti pàdú àlè dànù.
1: Ta ni?
0: So ìjọ ẹ̀ máa lọ sójú òpó Facebook 32FM.
1: Yes.
0: 94.9 fẹ̀yìn ẹ̀.
1: Wọ́n máa ń sọ mi.
0: Kádíbà jọ.
1: Kádíbà. Ṣogbọ́. Kádíbà. Wọ́dà.
0: Ìyàwó mi ti òyìnbó ṣé wàá dẹ̀ gbóyìí Kádíbà gbóyìnbó ìyàwó mi.
1: Ṣòro òyìnbó tí mo fẹ́ sọ etí rí o gbọ́dọ̀ gbọ́.
0: Gbọ́dọ̀ gbọ́ ọmọdé ni Kádíbà.
1: Bó o bá lágbára nínú ẹ̀mí Kádíbà ṣé ó rí bó ṣe wà.
0: Ìyàwó ICU máa bá mi pọ́n ìyàwó mi lé. Ṣogbọ́ ìyàwó re.
1: Ta ni ẹ?
0: Mo ti fi owó ọbẹ̀ mọ sílẹ̀ sílé bẹ́ẹ̀.
1: Obìnrin burúkú ló ń gbowó ọbẹ̀ lọ́wọ́ ọkọ ẹ̀.
0: Ṣé o gbọ́ ìyàwó gidi kí ni mo tún mi wá?
1: Tọ́lọ́run bá ti ṣe tọ́kọ ẹ̀ tí ń fààyè fún ẹ̀ tó ti ń lọ bá àwọn ọkùnrin tó ní agbára tẹ́ lọ gbà jà lórí òkè.
0: Àdúrà mi dẹ̀ gbà lórí ìyàwó mi wò.
1: Ọkọ mi.
0: Lúgbà mi wo ọ̀rẹ́ ìyàwó mi ọkùnrin ló fún mi ní kí ló fi sọ́run.
1: Ṣé o mo orúkọ ẹ̀? Eléyìí gangan ni wọ́n ń pè ní Paris Pay. Kí ni mo pè?
0: Kádíbà.
1: Sobatek ṣe ti gbá.
0: Àtúwáyé rẹ̀ máa gbàdúrà kọ́ lọ́run bí ọkọ̀ bíi tèmi
1: pàrọ̀ rẹ̀. Kò lè rí ọkọ̀ mi.
0: Ọlọ́run mo ti ṣe pé o lè rí àṣẹ ti gun áńgẹ́lì ti wọlé.
1: Ọkọ mi. Ṣé o mọ̀ wípé bí ẹ ṣe ń fọ abọ́ nínú ilé? Bẹ́ẹ̀.
0: Kádíbà, mo bá fọ abọ́ fún ìyàwó mi. Ní àná, mo ro àmàlà fún ìyàwó mi. Ìyàwó mi dẹ̀ mi rí fún mi. Ọkọ mi. Ní ọkọ mi. Bí Ọlọ́run kẹ́ ọ nínú gbogbo okùnrin.
1: Nígbà tí mo sùn sínú ilé.
0: Ó bá jẹ́ pé ayé irú yan lọ́kì ilé rí bíi
1: tèmi
0: lọ́gẹ̀dẹ̀ ìyàwó yan. Lọ́kì àti ju bí ó wà lọ.
1: Ṣé ríru ọkọ mi tẹ̀ ń wò? Ó di ẹ̀yìn 1,100 years kẹ́tọ́ ríru ọkọ mi.
0: Ọkọ mi dẹ̀ balẹ̀ lọ́dọ̀ ìyàwó mi.
1: Ọkọ mi.
0: Ẹ gbé mi lẹ́mìí gbóná.
1: Ìgbà tí mo sùn nínú ilé, mo ṣáà ń gbọ́ ìró àmàlà tó wó ṣe ń
0: lú.
1: Ọkọ mi fi kó àmàlà.
0: Special one ni mo èlò. O bá gbọ́ orógùn special.
1: Ọkọ mi ìgbà tẹ́ ń ja ewédú. Mo ṣáà ń gbọ́ bóò lè tiẹ̀ ṣe mi ewédú sí báyìí.
0: Ìyàwó mi. Ọkọ mi. Bí ìgbà wọn bá yí wọn fi ṣèpèlé mi látòdì ọ̀run wá ni.
1: Ọkọ mi màá bẹ ewédú
0: sí. Mo bá tọ́ ewédú fún ọ Kádíbà. Àyà rẹ̀ á já. Máa bá mi dúpẹ́ lọ́wọ́ ìyàwó o. Mi bá fẹ́ obìnrin màá tẹ lọ lúlẹ̀.
1: Ṣé ẹ wá ríbi kéyìn o?
0: Ìyàn Sobatek á ti báyé mi jẹ́.
1: Ṣé ẹ ríbi kéyìn o gba ilẹ̀ ẹnu ilé?
0: Chapa chapa chapa chapa. Wà á rò pé ẹ́ńjìnì ló gbálẹ̀ ẹnu ilé ni màá gba amọ́.
1: O tiẹ̀ tó kọ́ta wájú ta. Ọkọ mi ló sì tún lọ fọwọ́ sa gbà wọn láì lọ́rùn.
0: Wọ́n ti dá mi mọ̀ ládùúgbò ìyàwó mi. Àyín máa ń gbá gbogbo kọ́ta ni mọ́ fẹ́ dá.
1: Ṣé wá mọ ibi tó rọkọ mi lọ́rùn rẹ̀ táwọn ẹnu lásán báyìí lọkọ mi ò rò. Tọkọ mi ò fi mọ̀ sí.
0: Láàárọ̀ òní lúgbìn mo la pọ́n mi ní Second Street. Mo mọ̀ mọ́ mo fẹ́ báyé ìrìnà jẹ́ ládùúgbò.
1: Sọ́tọ̀
0: yìí. Mo ro tó wẹ̀. Ìyàwó mi ló gbá bọ́ láti bí wọ́n ti lọ ṣìnáwó ọkọ̀ kiní kan wed kiní kan
1: sí. Bẹ́ẹ̀ni.
0: Sobatek wed Kẹ́mi Sọlá náà kọ sí.
1: Ọkọ mi ṣe o rántí ìgbà náà. Òun náà ló pè mí.
0: Sọ́ọ̀rì.
1: Sobatek ló pè mí. Òun náà lọ bí
0: tó ń gbé. Ọlọ́run. O le irú ọkùnrin o le rí irú ọkùnrin bíi tèmi.
1: Láyé.
0: Ọlọ́run ti kẹ́ ọ débẹ̀. Kó a jókòó kí ìyàwó rẹ máa bọ̀. Ṣé ayé rẹ ti dà tó stage ni Sobatek?
1: Ṣé wàá ráwọn adìẹ tá à ń sìn tí ọkọ mi bá bọ́ sáàrin wọn báyìí. Àwọn adìẹ ti dọ́kọ.
0: A ti dá mi mọ̀.
1: Wọ́n máa ṣe kúrú
0: kúrú. Ajá ilé ìyá ìyàwó mi mo bá ti wọlé mo bá ti ṣí géètì. Àyín èmi ni mo wọlé ni. Wọ́n ti dá mi mọ̀.
1: Ọkọ mi pọ́pùlà o.
0: Ṣé Sobatek Ọlọ́run kẹ́ mi lọ́dọ̀ ìyàwó mi.
1: Ṣé wàá rí táwọn yẹn bá fẹ́ lọ ta.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ní dádì làwọn fẹ́ kó bá wọn lọ ta.
0: Torí ọmọ pé ọwọ́ mi dá.
1: Kẹ̀sì máa wá àwa lẹ́rọ ata ni o. Ṣùgbọ́n mi bẹ ṣe wò mí.
0: Sobatek.
1: Èmi è jẹ ẹ̀rọ ata.
0: Fẹ́mi owó labí ni Fẹ́mi owó labí owó ńlá náà tún fún mi
1: ta ni
0: so bá tẹ́ kì ni máa o mélòó fún so o
1: láìlá
0: Fẹ́mi owó labí
1: bẹ́ẹ̀ ni o kò jí original ṣọgbọ́ original ni o
0: ṣọgbọ́ ìyàwó mi bí wọ́n sọ̀rọ̀ o kádìbà
1: kádìbà ṣe o ti gbọ́ original ni àti wípé hey
0: bó ti wù
1: kọ́ fún mi bọ́
0: ọmọ o lè ríru ọkọ bíi tèmi
1: láìlá èmi nìkan lolúwa
0: ṣe bó ṣe wà ṣe o lè bọ ọkọ rẹ fún 5 years kó mọ complain
1: ṣe ń gbọ sọ bá tẹ ṣọkọ tèmi ni machine ṣọkọ tèmi ni machine
0: wo màá la fẹjọ rẹ sòrò yagọkù ọdún
1: no olo ma lọ fara rẹ kalẹ
0: ma lọ bẹni ma lọ yagọkù o bá ti débẹ sọ pé ìdílé kan wà ó wẹnu sí
1: bẹẹni
0: kò dẹ dára rẹ jókòó kó jókòó sí kántà
1: bẹẹni sọrí tó bá ti wá ń lọ ò lè dá lọ
0: wà á mú sọ friday ni kò lọ wọn ni gba bẹẹlì rẹ ní saturday ó di monday kò tó wálé
1: tó bá ti wá lọ
0: kó wára rẹ máa bọ fà á débi gẹ
1: kó o mú ṣe èyí fún mi dání àtọlọ́run tọba yusuf kó o wá yà sọ bí sinmi kó o mú dání èyí mẹ́tẹ̀ẹ̀ta oníkẹ́
0: máa lọ máìkò mú lọ́kì dání òun gan ìlara tẹ́lẹ̀ ṣe láàgbẹ́ kí tó dé
1: babájídé samson kí ló ṣẹlẹ̀ àwọn wo mo mọ̀ wàá rògo ìyá gan kú sobatẹki
0: lọ síbẹ̀ jọ mọ da sọ̀rọ̀ òdílé mọ
1: sórí
0: jọ mo mọ ọmọ mi wá lórí ọ̀rọ̀ òdílé mi àti àwọn omi ti múlẹ̀ àlè
1: ìdàgbàgbà kẹ́ ẹ lè mọ̀ wípé ọkọ mi yàtọ̀ owó tuntun tá a fẹ́ ṣe lórílẹ̀‐èdè yìí nìsiyìí píksọ̀ ọkọ mi la fẹ́ gbé
0: mo mọ̀ ọmọ ni ọmọ bá jí mi
1: rí píksọ̀ ọkọ mi la fẹ́ oyè tún jí
0: mi kàn mọ́ fi píksọ̀ mi sí mọ́ oye tun jida
1: ta lo bele ko english love that doesn't love awon wo oko mi se on ra won ota
0: oye tun ji ma tuto si e olori ma tuto si olawuje
1: se ori fun nkan to se
0: oye ase iyawo re le toro mo bi ye
1: ele jigbe o
0: ara re ati ma
1: kike egun
0: kike egun ara re
1: ele
0: iwo je pe anabe idi ayo ni mo wa ladugo iyawo mi ti ra nkan
1: be olu ibrahimu Muhammad Inwako Nekene
0: Nwanya
1: Nwanya
0: Nwanya
1: Abi Nwanko
0: Nwanko Nwanko
1: Nwanya Nwanya Odo Boto Sa Mi
0: Nwanya
1: Oko Mi
0: Iyawo Mi O
1: Degbe Lo Ba Oda
0: Ati Seru Ba O Ladugbo
1: Oko Mi Ewo E Lo Ra Eri Wu Ke Fa Awon Eran Yen Lonje
0: Se Ki Mi Lo Sodo Ya Mala
1: Ah, se mala mrofi, e ma lodo ya
0: iro ro ro.
1: E ma lodo re,
0: e ma lodo. Je ki lo si mo lete, ma lo lodo eni amo.
1: Eh, tete lo. E gbe so fun won o, pe e ti won ta fun yin ni jeta.
0: Eri yawo mi ko ba mo mi fe waste owo, ese ni mo fi arin lo, mo fi arin.
1: Eh, oko mi e tete lo, se ti gbo, e ma pe.
2: Oro mi ye, kia kia bo bi won bo soro kan. Ati se yawo.
3: Ase ju ni ka gbe si radio mi. 32 FM ti wa oke.
4: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

0: ìlú jogbo jogbo bí oro àwọn àgbààgbà tó yẹ ó tún lù ú ṣe ṣáwọn ni wọn ń dà lúrú àbáwọn náà ni wọn ń tún lù ú tò ṣaworode ìtúpalẹ̀ tó ń tọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ tó kún fọ́fọ́ lórí ètò yorùbá dùn 32FM 94.9 ẹ̀jẹ̀ máa kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yorùbá dùn gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa gbogbo tá a ti ń bá wẹ̀ ìbọ̀ àábàgúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà ẹ ṣeun lẹ́ẹ̀kan sí olúbi ń pé fàtúyè lóko mi lákọ̀tún àtúntẹ̀ iwájú lórí ètò ọ̀hún láṣálẹ̀ yìí a mọ́ ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára Facebook, YouTube, àti Instagram ẹ tẹ̀lé wa ẹ láìkí wa ẹ kọ́mẹ̀ntì ẹ fàwílé yín sọwọ́ ránṣẹ́ at 32FM 949 fẹ̀yìn ẹ̀ olúwa gbémiga ìdùnnú ọlọ́wọ́ bọ́sìnì tó mòye elédùà ò ní fàìsàn ṣe ọ́ lọ́pọlọ àti lágọ̀ọ́ ara àmì àṣẹ àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa tó fi mọ́ gbogbo ikọ̀ ètò yorùbá dùn náà làkíwa adésínà esther ọmọ rẹ bí yan olúgbẹ̀ngà ní kíwà o arẹwà ọmọbìnrin tó dùn wò lójú ẹjẹ àtújọ tẹ pẹpẹ ètò láṣálẹ ẹjẹ ń kẹsàn olúwa gbẹmìgà ìdòwò kó jẹ àtọwò nínú tọsẹ ètò kọjá lọ 32FM 94.9 yorùbá dùn yorùbá rẹwà yorùbá wù mí jọjọ olúbi ń pé fàtúyè lóko mi lẹẹkan sí ẹjẹ àníṣọlẹ. ọba gbé idẹ fẹrẹgẹjẹ ilé alágbẹdẹ lọwọ tètè lọrọ gbogbo ohun tá a nílò àyàngalu. Ìwọ náà tètè lọ fọmọ gbẹlú dọdún ṣaworo dẹ. Àyà máa wo márùn alárajá ó sì finú gbàdúrà pé kí Ọlọ́run má ṣe jẹ́ kí kábíyèsí ṣe adé kúrò lórí ara rẹ̀. Àyẹ̀galú lu ṣaworo dẹ lọ ní tirẹ̀ nígbà tí ó ṣe díẹ̀ ojú ọba wálẹ̀.
1: Yorùbá dùn.
2: Yorùbá dùn.

0: Yoruba dun ni tooto, Yoruba rewa, Yoruba wumi jojo. Shawurude. Iwe ti baba wa Orojide Isola Akinwumi ti won ko to ja wi pe opolopo eyin baba eyin mama wa eyin egbon o nla ti were yi sugbon ti won to ni ko tun wa niranti fun wa lati ka sha le reni to le so pe Yoruba odun ni tooto sha le so pe ni to le so pe Yoruba o rewa eje n pada sodo eyin obi wa nile ede abinibi wa asha ise olaju ogbon imo ojinle ogbon ati noda ìṣàwárí ìṣàmúlò ewé àti egbò tádẹ́dà tó fún wa àwọn aláwọ̀ funfun àwọn dọ́gbọ́n wọ́n gborúkọ fún tiwọn wọ́n pè ní technology Yorùbá ṣàárónú a jẹ́ wípé kò tiẹ̀ tó dirú àsìkò yìí ní tòótọ́ ó náà lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yí ọgbọ́n kébékébé in ló ti wà olóyè balógun ṣá lè sọ wípé bàbá ọ̀pálábà ṣá lè sọ pé wọ́n jẹ̀bi nígbà tí balógun tó lọ rèé bá wọn láti máa béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni wípé ojúṣe àgbà òun náà ni láti tọ́ ọmọdé sọ́nà pé bó ti yẹ kárin rèé nígbà táwọn àgbà wá tún tọ tí wọ́n tún tọ ọmọdé sọ́nà tí ò mọ̀tàn tàbí ká sọ wípé tó mọ̀tàn tí ò bátàn tó bá rọ̀ bá ẹ tún wo ibi tán tún gbọ́rọ̀ gbà balógun yìí kan náà ní sáré a jẹ́ wípé ọjọ́ ti pẹ́ tí wọ́n ti ń gbọ́mọ ọba fọ́sùn 32 FM 94.9 alàgbà kafara déwálé rapturi ẹ ṣeun wọ́n bẹ lójú òpó ayélujára tàwọn tàwílé wọn ẹ̀yin èèyàn tẹ́yìn náà ń wò wá ẹ máa bọ̀ lójú òpó ọ̀hún ẹ wá darapọ̀ mọ́ wa èyí tó jẹ́ tayélujára at 32 FM 949 fẹ̀yìn ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ ń wò wá ẹ̀yìn náà lè fi àwílé yín kẹ fi sọ̀wọ́ ránṣẹ́ sí wa dẹ̀ sójú òpólẹ̀ láàrin ìṣẹ́jú bíi mélòó kan bẹ́ẹ̀ náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ abiola kọtun yàlíyàlì láti ilẹ̀ germany lọ́hùn wọ́n tún ti fún wa ní ẹ̀bùn pé káàdì owó ẹ̀bùn pé káàdì fún àwọn ènìyàn tí wọ́n bá gba ìbéèrè lórí ètò yìí láti ṣe kóríyá fún wọn ẹ̀yìn náà lè wá ṣèpolówó ọjà yín ẹ̀yìn náà lè fún wa lẹ́bùn lórí ètò Yorùbá dùn pẹ̀lú ẹ̀ka alẹ́ o
1: ẹ̀ka alẹ́ àti ilé
0: ẹ̀yà bí ń pé ẹ̀ka alẹ́ mà
1: ẹ máa tẹ̀síwájú
0: àmì àmì àmì mà yes ma aṣẹ́ ìdúmarè
1: ọ̀pẹ́ èké ti dáyé ọjọ́ ti pẹ́ alábà yẹn ó jẹ̀bi o gẹ́gẹ́ bí àgbàlagbà tó lè fẹ́ pàṣírí ìdánwò wọn balógun
0: bí wọn ò bá wá sọ àṣírí ìdánwò tí wọn ò bá wá sọ tán fún wọn kí wá ni lárìjà ń tá sọ wípé àgbà ń bẹ nílùú sí
1: ọjọ́ ni ọba ọba jẹ́ ọrọ̀ kẹ́yìn yẹn ó gbọ́dọ̀ ṣe ni ọkùnrin fẹ́ẹ́ ọjọ́ àbúrà lókù ṣé ó jẹ́ kán sọ nìyẹn jẹ́ ti dáyé ọjọ́ ti pẹ́ àwọn àgbààgbà yẹn náà ni wọ́n ń ba gbogbo nǹkan jẹ́ àwọn ọmọdé ò lẹ́mìí ẹ̀ àwọn náà ni wọ́n tún gbogbo nǹkan bó ṣe wà yìí ó sì ti wà tán látọjọ́ tó ti pẹ́ sí èkejì wà.
0: Oda. Hello, ma. Hello. Iya, ah, boy, da da mo. Eja tun wo bo mi. Hello. Ya ka le o.
1: E gba ta o polo yin to.
0: Ami ate, ina oruko yin ati bi te ti pe.
1: Ipolo mo to yin. Bo aye n gbadun ni Olorun je gba ta ara
0: yin. Ami Olorun.
1: Seri ti ati o se ti pe ti pelu ti wa nu aye ta wa. O so fun won pe omo ohun lo fe je. O ye ti won so a ori jo fun. Ori jo yin. O fe jo pa la le. To ye o ba logun yin ni. Hello.
0: Gbogbo agbaye n gbo yin, a n gbo yin dada, a n gbo yin dada.
1: Hello ma.
0: A n gbo yin ketekete.
1: Network ni o da.
0: Awa de n gbo yin, a n gbo yin, a n gbo yin, a n gbo yin dada. Awa n gbo yin. Hello.
2: Hello.
0: E ka le ba mi.
2: Ati bi pe.
0: Ba bi n pe.
2: Oruko mi ni Akinwale Fatai.
0: Lati.
2: Eke Ijebu Bere Lato Miabi.
0: Yes sir.
2: Like thing about costuming that you man car and you badun have you ever you got down below no one is yato I will day
0: I took pay
2: upon all you need down like that no
0: me or lua me or me
2: but you had to carry down the thing come on take care you know badun but then go back by them all of them do the bills where they have to go like them
0: from
2: when you know that I think Oko Liberty Stadium, Oko NTA, Oto College of Batadile. That's what I want to say. The rule of the Kenya, Kotile, Italy, Kotile, of the college, or Mome, Kunoji, Madiba, Lodola, Ali, Mara, Timo, Sidada. Okay, like Balo, followed by you, Timo, Pada. Nigeria, I think, my dad, could do other man, I tell you, I tell you, a lot of my own, right?
0: I'm your legend, very, very,
2: very,
0: very, very, bawo ni Tinuola bo lo se je se balogun
2: ti ma so pe mo gbo pe ti mo gbo awa ta wa ni damoje ti ti awa ti wa lu ona ta mo je ti ka ti ti pe ti wa ni a de lo ka pinta ni do se ti bin to so la dia ni ba ko ti ti ti wa gbe ti ni jo gba ti pa ti mo la ti na o ri de ìtìmọ̀ láti gbé ọ̀nà wáyé tí àwọn àmọ̀tọ́ tó wá sílẹ̀ wọ́n dàgbà sílẹ̀ wá jẹ́ kọ̀ǹga ọkọ̀ mi tó wá wọ́n dẹ̀ ló wá tí mú yẹn bọ́lẹ̀ àti tí ń lọ àti tí ń bọ̀ ẹ̀kọ́ wa lẹ́gbẹ̀ẹ́ kan mọ́ tó
0: bẹ̀. Hello. Ó dáa pé ìpè yẹn náà ti ń ó ti ń já wọnú ara wọn. Ẹ máa bọ̀ lójú òpó ayélujára ẹ láìkí ẹ ẹ bá mi ṣe ààrẹ kẹ drop comment yín at 32FM 949 fẹ yín ẹ ẹni tó ń pè mí èmi ò ní gbé lórí ẹ̀rọ ọ̀gá sí mi létí ń bí nọ́mbà tó jẹ́ ti studio line náà ní kẹjẹ́ àpèsè 0705-5009. Hello. Ìkàlẹ̀ o. Hello. Hello.
3: Hello.
0: Ìkàlẹ̀ ma o. Yes, ma. I can let my old coin at the city. I'm just
3: so low.
0: I'm not sure.
3: That's
0: your no church. Yes, ma. Yes, ma.
3: Ah, there's a shame. I guarantee that no one will leave me. If you mean what is our mother picking cargo, we that you only want to meet in Topa.
0: Amen.
3: Ọmọ balógun yìí ti máa ń ti ṣá.
0: rara egba
3: o ti fe
0: a si ti kala le yi ati kala le yi
3: mo ba yin lenu e ni o bo yin ta ti tari ni o je ti le mi to
0: iya e se ma
4: hello
0: e kale sa oruko yin ati bi te ti pe wa yes sir
4: alaji amawe ayelabugu lati amlate
0: lati Salamu alaikum alaji. Fi akoko ikun awa na le se be tori e na la se so pe ka wa so ni gbowo e seun hello
5: hello
0: yes ma
5: e kale ma
0: o oruko yin
5: a jo ma se mo le dan be
0: yen oruko yin ati bi te ti pe wa
5: leri lo nso la ta pata
0: che gbo ibe gbo iwe ilale yi sa jo bere ni
5: be ni ma
0: kini nkan te gbo nbe
5: ma
0: kini nkan te yin ri gbo lale yi kile kan te ri ko nbe ki lo sele nu gbe ilale yi
5: o ko ale ko bo
0: bi ru ewo
5: nkan to tin sele laye igba won o ma lo sele nisin
0: ewo nbe
5: bi ki a eleyi to lo gbe oyun oloyun fun elomi
0: ta leni to lo gbo oyun oloyun fe lomi
5: oba edun fe joba
0: ta leni to fe joba
5: ti ga gbe nte ba
0: oluwa seun ma se adupe se se 0705 50949 ati 070 hello hello e kale ma oruko yin ati bi yes ma oruko yin ati bi te ti pe wa o
3: iya lo so la ta pata
0: e kale ma Ami ma, on la se o la man se o na la tu se todun yin ni recreation club ni idojuko adamasegba ni lu badan ni ayin auje amala auje ajeyo pelu awon olonje egba lode egberun meta naira oni ticket hello
4: hello anti bi pe
0: ba bi npe alagbola chide e kale sa
4: aku eto
0: e seun e ba ndaruko yin
4: a mi to like to let you are
0: yes sir an gbo yin sir
4: mo ni mo kan ke ki na ni ka ko
0: eto e da e seun e je nbere bere lowo yin ke to lo
4: e da
0: eh lapite oni eni to fe je oba oruko yawo re se ran mi e ti ranti
4: eh olori tinuola
0: e gba lara
4: anu asabi
0: asabi e wa ba nsapejuwe bo ti juwe asabi
4: apati alapa ntani wa gbe apati alapa
0: o bere lati bi kankan oya e sa e sapejuwe etan
4: o na ni oni tani o wa gbe apati alapa nge so se afin
0: e
4: o mi ti se to omo pe omo gbe
0: Eh, yi chabati alapa nikan lo pe o tun fi ku o tun fi gbe awon oruko kan o tun fi gbe nkan mi
4: e mo ranti
0: iyen nikan le ranti eh bo se je
4: eh kiti mate
0: eh eh en babo en yo eh oda ẹjẹ n so pe e pelu afikun te fi se ti egbiyanju daada eyin radio yin sile o ma ja
4: o ma ja mo ti sile ba
0: o ma ja o ma ja ta bawo ni tinu ola bawo lo se je si balogun
4: omo aburu balogun
0: hello
4: mo ni family lo je si balogun
0: be family ni lo to sugbo bo lo se je si gangan
4: bi o ma aburu sha
0: omo egbon
4: omo egbe omo egbe
0: omo egbon e gbianju e ba nfi atejise yin so won ranse si mi
4: yin eto God bless
0: adu abiola ko tun yali yali awon ni won ni ka fun yin ni card
4: e ba wa ki won ni fofu won ranse si le o
0: amen amen amen amen amen eshon eshon eto ni lo ni gbowo wa ba wa se agbateru re gbogbo eyin tawe na ba ni oja tenta to je to ba ofin mu e wa se polowo oja yin lori eto Yorubadun e ma je ki to Yorubadun e ma ji oku nitori Olorun eyin na e ji awo e gbo nkan ti lapite kabiyesi tani o ti ran mi leti n to so Olorun fe sasi abe ebi kan hello
6: hello
0: e kale sa ki loruko yin sa lati ologun eru mo ngbo yin gbogbo agbaye ngbo yin sa e to down beere kini
6: ke down ibere
0: ke to down ibere ke to down ibere se
6: beyin ma
0: sajo beere to ilale yin ni
6: mo ba n bere yin ma
0: e wa koko salaye nkan teyin na gbo ki le ko nbe e ko wo le yin na le ko wa ajo nseto yin ni lara awon nkan teyin na ba so eyin na ti e koko da wa leko bi gbolo nkan bi bi meji ta wa na o ri dim
6: e ko to ko ni pe bi awon jegunju jara to ni awon jegunju jara lu
0: bi awon wo bi awon wo
6: jegunju jara
0: awon wo lawon jegunju
6: jara
0: awon wo lawon jegunju jara
6: awon lati te oko
0: ati tani
6: lati te awon eyan ati awon mewa re
0: awon wo lawon mewa re
6: awon to ko to ji awon ijoye re
0: e daruko se won bi awon wo ni
6: awon bi ba awon bi balogun
0: balogun ta tun ni otun
6: otun
0: otun sa ti daruko otun bayi ta lo tun o de je nse bayi ibere te fe down lati jebun e daruko awon akopa marun yato si balogun ati lapite oya e daruko
6: awon
0: asabi eni
6: Jibola.
0: Jibola abi ki le pe?
6: Mo ni Asabi ati Tinuola.
0: Tinuola, yes, odi meji.
6: Ati Ati mo ni mo meji ti mo ni.
0: Ti adupe.

lọ́dún kó pọ̀ kó pẹ́ olódùmarè ọba nìkan ní fún ni ṣe ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tá a tún jọ ṣètò ọ̀hún lálẹ́ yìí àjíǹde ara yóò máa jẹ́ abẹ́lá kọ̀tún yàlẹ́yàlẹ́ ẹ ṣeun ẹ̀yin èèyàn tó kù náà ìdápọ̀ àtúnrawọ́ ẹ̀bẹ̀ sí yín ni ẹ wá bá wa dá sètò yorùbá dùn kó dùn gbágbá kì í ṣe ètò tí a gbọ́dọ̀ má gbọ́ mọ́ onílò onígbọ̀wọ́ onígbọ̀wọ́ òun náà ló lè ṣagbátẹrù rẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ báyìí náà bá wá jẹ́ òǹkọ̀wé ọlọ́gbọ́n àtinúdá bíi irúfẹ́ eléyìí tàbí fẹ́ gbẹ́bùn fún wa bẹ́ẹ̀ fẹ́ ṣèpolówó ọjà yín tàbí fẹ́ ra tíkẹ́ẹ̀tì àmàlà bó jẹ́ pé ẹ̀yin náà fẹ́ rà fáwọn èèyàn ni pé àwọn tí àtijẹ́ àtimu tó kù díẹ̀ ká tó fún tẹ́ ẹ kàn fẹ́ káwọn náà tiẹ̀ wá dunra wọn nínú ẹgbẹ̀rún mẹ́ta náírà ẹ ló máa bọ̀ ní laughter house ẹ̀yìn premier house ń bí premier hotel ibẹ̀ láwà tàbí kẹ́ ẹ pé sójú òpó bara ẹni sọ̀rọ̀ yìí 0806-218-5194-0806-218-5194 olúwa gbẹmíga ìdòwú òkú iṣẹ́ lucky thomas ona lupe wa wole adesina esther iko ito yoruba doni olubi npe fatoye lo komi orunre lasun odaro

àmọ́ nínú ibi tí wọ́n ń gbé yìí tó jẹ́ aginjù yìí àwọn èèyàn kan wà tí wọ́n jẹ́ ọmọ ọjọ́ yìí tí wọ́n gbé ibẹ̀ pẹ̀lú wọn tó jẹ́ wípé àárín ìgboro làwọn ń gbé torí pé Jim Jones fi wọ́n sáàárín ìgboro wípé kí wọ́n máa gbé bẹ́ẹ̀ torí wípé tí nǹkan bá ti ń bọ̀ lọ́dọ̀ wọn láti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn ìyá lè máa gbà á wọ́n á lè máa ṣọ̀nà bó ṣe máa tẹ àwọn lọ́wọ́ ìyẹn nínú aginjù tí wọ́n lọ ń gbé yìí ọ̀kan nínú àwọn arábìnrin yẹn tó wá ń gbé níta lórin ìrìn àjò lọ́nú aginjù yẹn lọ́jọ́ kan láì ṣe pé wọ́n ní pé kó wá níbẹ̀ ló ti wá bá Jim Jones ó lọ kí ìyá ẹ̀ ìyẹn nínú aginjù tí wọ́n ń gbé yẹn nínú igbó tí wọ́n ń gbé ó lọ kí ìyá ẹ̀ níbẹ̀ ìyá ẹ̀ tó lọ kí ló bá wọn lẹ́nu ibi tí Jim Jones ti ń kọ́ wọn wípé àsìkò ìgbà kan ń bọ̀ ó tí gbogbo àwọn máa pa ara àwọn tó jẹ́ pé fúnra ara àwọn làwọn máa fọwọ́ dẹ̀mí ara àwọn légbodò tó dẹ̀ jẹ́ wípé wọ́n máa ń ṣe nǹkan tá a lè pè ní ìmúrasílẹ̀ olóyìnbó ń pè ní rìásàl wọ́n ń kọ́ bí wọ́n ṣe máa ṣe ó lè fún gbogbo wọn ní nǹkan kó ní ọyà nǹkan tí mo fún yín ló máa pa gbogbo wa ẹjẹ́ àjọ jẹ́ gbogbo wọn dẹ̀ máa jẹ́ tó bá ti ri páwọn òkú kó ní kálukú máa lọ nìyẹn kán tútú ká àwọn wàyí àtàwọn nǹkan míì pẹ̀lú àwọn nǹkan míì òun lárábìnrin rí tó fi lọ sí US Embassy tó wà lórílẹ̀‐èdè yìí US Embassy tó wà lọ yẹn ìyẹn ní Georgetown ló ti ṣe àlàyé fún wọn pé nǹkan báyìí làwọn ọmọ orílẹ̀‐èdè Amẹ́ríkà ni wọ́n ń dojúkọ níbi báyìí lọ́dọ̀ Jim Jones ní Jonestown tó tún pè ní People's Temple

nígbà tí wọ́n pe àwọn oníròyìn tó bẹ̀rẹ̀ sí ni máa fi ọ̀rọ̀ wá arábìnrin yìí lẹ́nu wò tí wọ́n rí wípé ó jọ bí ẹnpó òótọ́ wà nú ọ̀rọ̀ tó ń sọ o ni wọ́n fi rán aṣòfin kan láti orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn tí orúkọ ẹ̀ ń jẹ́ Leo Ryan nọ́ran wípé ìwà arákùnrin yìí ó dẹ̀ wá dìde kó o gbìyànjú kí wọ́n náà wá lọ sí Johnstown yìí kó o lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ wá wọ́n ni wọ́n tẹ ẹ̀tọ́ àwọn èèyàn mọ́lẹ̀ ìyẹn ní Johnstown àwọn ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà náà dẹ̀ wà ń bẹ̀ yìí ìwọ tó jáṣòfin lórílẹ̀-èdè amẹ́ríkà ìwọ náà wá lọ bẹ̀ wọ́n kó àwọn èèyàn kan dìde tẹ̀lé lẹ́yìn wọ́n ní kó wá lọ bẹ̀ ìyẹn ní november 1978 nígbà tí wọ́n dé guianese ìyẹn tó jẹ́ olúùlú georgetown ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá lọ́dún 1978 november 15 1978 òun ni wọ́n débẹ̀ lẹ́yìn ọjọ́ méjì ìyẹn jẹ́ 17th of november 1978 wọ́n rin ìrìn àjò láti àárín ìgboro ìyẹn lọ ṣáginjù tí àwọn èèyàn yìí wà níbi tó ń pè ní Johnstown yìí àwọn èèyàn tí wọ́n ń gbébẹ̀ lásìkò ìgbà yẹn wọ́n á tó bí ẹgbẹ̀rún kan fáǹfààní àwọn tí wọ́n gbọ́ mi níjẹ́jọ́ kí n tuntun sọ àwọn èèyàn tí wọ́n ń gbébẹ̀ bọ́n ṣe pé wọ́n yẹ lẹ́lẹ́gbẹ̀rún kan yìí wọ́n fún wọn láǹfààní àti jáde torí gbà tí wọ́n ti ń wọbẹ̀ náà ti gba pásítọ̀tì oníkálukú sílẹ̀ ìyẹn tó lè gbé wọn rìnrìn àjò padà sórílẹ̀-èdè amẹ́ríkà wọ́n lówó lọ́wọ́ wọ́n rẹ́ran jẹ wọ́n rí nǹkan gidi jẹ àfi nǹkan tí wọ́n bá gbìn níbẹ̀ kì í dẹ̀ ṣe gbogbo ohun tí wọ́n ń jẹ lórílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n lè gbìn sí orí ilẹ̀ yìí tó máa wù torí ìdí èyí ohun tí wọ́n lè jẹ níbẹ̀ kò pọ̀ rárá àmọ́ Sherry Johnstown tó àbí Jim Jones tó jẹ́ olórí ìjọ wọn yìí kò sí tó fẹ́ tí ò ní rí jẹ débi pé tó bá ní kọ́mọ òjọ́ ṣe nǹkan tọ́mọ òjọ́ yẹn ò bá ṣe lílù níbi ẹran nígbà tí Leo Ryan tó dé Johnstown ó bẹ̀rẹ̀ sí ni máa fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò lẹ́yọ kọ̀ọ̀kan ìyẹn àwọn tí wọ́n ń gbébẹ̀ gbogbo wọn irú kọ̀ọ̀kan náà ni gbogbo wọn sọ pé ibi tá a wà yìí ó tẹ́ wa lọ́rùn a wà òkè níbẹ̀ torí pé wọ́n ti sọ fún wọn pé nǹkan báyìí ni kẹ́ ẹ sọ tán bá wá fọ̀rọ̀ wá yín lẹ́nu wò

kódà èyàn márùn lójọ náà ni pé ìyẹn níbi tí wọn ti ṣínà ọbọn fún wọn yìí ìyẹn ní pápákọ òfurufú kódà Leo Ryan tó jẹ aṣòfin tó lọ láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ ṣọ̀nà báwọn èèyàn ṣe máa kúrò ńbẹ̀ òun náà jọ́ lọ́hun ní pé o in tó wá ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ṣínà ọbọn fún wọn ní pápákọ̀ òfurufú yìí òun ló ya gbogbo èèyàn lẹ́nu jù èyí tún galẹ̀ ń gbọ́ níkànnì 32fm 94.9 lẹ́yìn tí àwọn èèyàn yìí tí wọ́n padà sí Jonestown lọ ṣàlàyé fún Jim Jones wípé àwọn ò rí gbogbo èèyàn tó wà nínú bàálù yẹn pa o nítorí wípé lásìkò ìgbà táwọn ṣínà fún bàálù kan àwọn tó wà nínú bàálù kejì gbogbo wọn bẹ́lẹ̀ kódà nínú bàálù táwọn ṣínà fún gan àwọn èèyàn sáré bọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kán wọ gbó lọ ìyẹn ni wípé àwọn ò rí gbogbo wọn yìnbọn fún o àwọn ò rí gbogbo wọn pa kódà àwọn èèyàn kan mórí légbó nínú wọn tó jẹ́ ọkọ̀ ojú irin tó ń lọ òun ni wọ́n padà gan níbi tí wọ́n ti kan wọ́n ti kan ojú irin wọ́n rí pé ọkọ̀ ojú irin kan ń bọ̀ ìyẹn train nọ́lá àǹfààní àti bẹ́mọ́ ni wọ́n fi kúrò ní agbègbè yẹn kó tó di wípé wọ́n lọ sí US Embassy nínú àwọn èèyàn tí wọ́n sáré kúrò ńbẹ̀ ìbọn ba ọ̀kan nínú wọn inú igbó ló dákú sí àmọ́ kó tó di pé ó gbẹ̀mí mi tán pátápátá òun ni àwọn ọmọ ológun láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n bá ń bẹ̀ wọ́n dẹ̀ láǹfààní àti gbé kúrò ńbẹ̀ lọ ilé ìwòsàn ibi tí wọ́n ti tọ́jú ẹ̀ lẹ́yìn tí Jim Jones gbọ́ ìyẹn on the 18th of November lọ́dún 1978 wípé wọn ò rí gbogbo wọn pa ló ní kí wọ́n pe gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní Jonestown yìí gbogbo àwọn ọmọ ọjọ́ People's Temple tí wọ́n ń gbé ní Jonestown yìí ó ní ẹ pé gbogbo wọn wá kí wọ́n máa bọ̀ ní gbàgede báyìí ìyẹn níbi tí wọ́n ti máa ń ṣe ìsìn wọn ó ní kẹ́ ẹ máa wo àwọn èèyàn tí wọ́n sá lọ yìí òun ti ṣọ̀nà bọ́ ṣe máa dẹ̀mí wọn légbodò àmọ́ wọn ò rí gbogbo wọn pa àmọ́ o Leo Ryan tó jẹ́ aṣòfin láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti pa o ìyẹn ni wípé láìpẹ́ láì jìnà àwọn ọmọ ológun láti ilẹ̀ Amẹ́ríkà wọn á ya wọ bíbá yìí àmọ́ ká tó wá fún wọn láǹfààní àti gbẹ̀mí àwọn ẹ̀jẹ̀ àṣíbá yìí gbogbo ògbà tá a ti máa ń sọ láti jẹ̀bi fúnra wa náà la máa fọwọ́ ara wa dẹ́mi ara wa légbodò alẹ́ ìní ó ṣẹlẹ̀ o lónìí gangan báyìí la máa ṣe ló bá ní kankan abẹ́rẹ́ jáde àwọn ọmọ ọjọ́ sì ń rò wípé ó ṣeéṣe kó jẹ́ báwọn ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tán máa fáwọn ní nǹkan jẹ tó ẹbí ẹnì kankan ò ní gbẹ̀mí mì ni

lẹ́yìn tí Jim Jones tó wá ṣe gbogbo nǹkan yìí tó dẹ̀mí àwọn èèyàn yìí tó dá légbodò ó wá pe gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ tí wọ́n wà ńbẹ̀ pẹ̀lú bọn lọ́wọ́ ó ní gbogbo yín yẹ kó bọn yín lẹ̀ báyìí o ẹ̀yin náà abẹ́rẹ́ tí wọ́n gbà ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ni máa gbà àwọn náà gbà o àwọn ẹ̀ṣọ́ yẹn náà àwọn náà gbẹ̀mí mi lẹ́yìn tí gbogbo wọn wá kú tán kódà ìyàwó Jim Jones òun náà pẹ̀ láwọn tó gba abẹ́rẹ́ májèlé yìí ìyẹn ní Jonestown lọ́jọ́ náà lọ́hùn òun náà gbẹ̀mí mì níbẹ̀ lẹ́yìn náà ni Jim Jones ṣẹ̀ṣẹ̀ wá mú ìbọn ló kọ ìbọn sí rẹ̀ lórí ó yin ìbọn yìí fúnra ẹ̀ òun fúnra rẹ̀ gbẹ̀mí mì kódà gbogbo ohun tó ṣe lọ́jọ́ náà ló jẹ́ pé ó ká fọ́nrán yẹn lẹ̀ ohun àwọn èèyàn bí wọ́n ṣe ń kérora bó ṣe ń sọ fún wọn pé kí wọ́n gba abẹ́rẹ́ yìí ó ṣe gbogbo nǹkan yìí pẹ̀lú ìbáṣepọ̀ dókítà kan tán ti jọ lájọsọ wípé àwọn ò lè rí ọta àbọ́n tó máa tó láti pa gbogbo àwọn èèyàn yìí tọ́jọ́ náà bá tó káwọn kú ó ní àmọ́ táwọn bá lè rí nǹkan bíi májèlé táwọn bá lè rí bóyá bíi kẹ́míkàù tó lè pààyàn ó wá ń gbé kẹ́míkà yìí wọlé díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fẹ́ lò nínú oko ọ̀nà tó ń gbà ra kẹ́míkà yìí rèé tẹ́ ẹ̀ bá gbàgbé níjẹjọ mo ṣàlàyé ẹ̀ mọ́rọ̀ mo ní àwọn èèyàn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ni máa bí láwọn òbéèrè tí ò yẹ kí wọ́n bèrè ní Jonestown yìí ó máa mú wọn wọlé á fún wọn ní egbòogi olóró kan tó máa sọ wọ́n di ẹni tí ò ní lè dá gbápá tí ò ní lè dá gbẹ́sẹ̀ tí ò ní lè dá sọ̀rọ̀ mọ́ tó bá ti fún wọn ní egbòogi olóró yìí á ní kí wọ́n lọ mú wọn síbì kan àwọn èèyàn máa wò wọ́n bí ẹni tó jẹ́ pé ó ní ìpèníjà ọpọlọ ni torí egbòogi olóró tí wọ́n ti fún wọn yìí ó ti da ọpọlọ wọn rú báyìí ni Jim Jones ṣe pa àwọn èèyàn o tí wọ́n jẹ́ 909 lọ́dún náà lọ́hùn-ún àmọ́ lásìkò ìgbà yẹn àwọn ọmọ tí wọ́n jẹ́ tó máa ń gba bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ̀ basketball láti Jonestown wọ́n rìnrìn àjò nígbà náà wọ́n ti dé láti rìn àjò yẹn tí nǹkan yìí fi ṣẹlẹ̀ ìyẹn ni wípé àwọn ọmọ tí wọ́n rìnrìn àjò yìí àwọn èèyàn tí wọ́n ti rán níṣẹ́ látinú Jonestown yìí àti àwọn èèyàn tí wọ́n tẹ̀lé àwọn ọmọ tí wọ́n lọ gbá basketball yìí tí wọ́n tẹ̀lé wọn rìnrìn àjò yẹn nìkan náà jẹ́ ọmọ ìjọ people's temple tí ò gbẹ̀mí mì nígbà náà nítorí pé wọn ò sí nílé nínú àwọn ọmọ tí wọ́n wá lọ gbá basketball nígbà náà láti rí ọmọ Jim Jones fúnra rẹ̀ gan ìyẹn ọmọ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọn ò pẹ́ láwọn èèyàn tí wọ́n gbẹ̀mí mì ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ Stefan Jim Jr. Àti Tim Jones òun làwọn ọmọ ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sí níbẹ̀ níbi tó ti fún gbogbo àwọn èèyàn yìí ní májèlé jẹ àwọn ọmọ tí wọ́n lọ gbá basketball yìí tí wọ́n dé padà òun ni wọ́n rí pé rẹ́rẹ́ ti run o gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná nǹkan ti ṣẹlẹ̀ àwọn ni wọ́n tún sáré jáde padà ni wọ́n gbìyànjú láti lọ fi tó àwọn aláṣẹ létí wípé nǹkan ti ṣẹlẹ̀ níbí báyìí o àwọn kan dé làwọn báwọn èèyàn tí wọ́n ti kú àmọ́ nínú ìwádìí tí wọ́n ṣe ni wọ́n ti rí fọ́nrán tí wọ́n kálẹ̀ nípa bí gbogbo àwọn èèyàn yìí bọ́n ṣe fún wọn májèlé láti para wọn

0: ìṣẹ̀lẹ̀ yìí. Òun ni ó wà nínú àkọlẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó gba ẹ̀mí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó pọ̀ jùlọ. Tó dẹ̀ jẹ́ pé àmọ́ mọ̀ ṣe ni kó tó wá di wípé ìkọlù tó ṣẹlẹ̀ ní oṣù kẹsàn-án ọjọ́ kọkànlá lọ́dún 2001 ìṣẹ̀lẹ̀ 9/11 kó tó di wípé ìyẹn ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ eléyìí ló wà lákọọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó gba ẹ̀mí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó pọ̀ jùlọ. Ọlọ́pàá kó gbogbo àwọn èèyàn tí wọ́n lè kó lásìkò ìgbà náà, àwọn èèyàn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ará Jim Jones, kódà àwọn mọ̀lẹ́bí ẹ̀, àwọn ọmọ ẹ̀, wọ́n tì wọ́n mọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Báyìí ni ìtàn Jim Jones o, àti People's Temple tó dá ilé ìjọsìn lẹ̀ tó jẹ́ wípé ẹgbẹ́ òkùnkùn ní ilé ìjọsìn padà jẹ́ fáwọn èèyàn tí wọ́n ń jọ́sìn níbẹ̀. Ẹlì ní ìbéèrè, ẹlì láwílé, ẹ̀fẹ́ dá sétò 07055-949 07055-949 tàbí 08097-949 08097-949 Bákan náà lè lè pé 09062-949 09062-949
1: Ìràwé gbọ́ kọ́ mọ́ jẹ́ yà ò jẹ́ gbọ́ Ìràwé ọ̀dọ́
0: Hello, Ekale o.
2: Ekale, sir.
0: Yes, ma. Oruko yin o ati bole tin pe wa.
2: Emi tope lati Iwo Road ni, sir.
0: Okay, ma. O lagbara gidi.
2: Mo ma enjoy program yin gidi gan ni.
0: E se won, ma. O ni agbara
2: ere ile ipe to Folale. Mo tin ba yin bo na ti pe mo olo ma ni le.
0: Se won, ma.
2: Mi mo to yan di ba yan ko de ronu because mi mo jo pe so re do lohun ni.
0: O fẹ́ kí gbogbo àwọn èèyàn yìí máa tẹ̀lé òun kọ́ gbọ́rọ̀ sóhun lẹ́nu títí títí bó dẹ̀ ṣe ṣẹlẹ̀ náà nìyẹn.
2: Kíyàn wá ní wá ta tó wá pa odidi èèyàn dúró èèyàn bẹ́yẹn níjọ́ kan ṣoṣo.
0: Lọ́jọ́ kan ṣoṣo.
2: Àwọn tán náà wọn tó fẹ́ faraare lọ́wọ́ òfin jẹ́ wọ́n fẹ́ faraare.
0: Kò jẹ́ kó faraare lọ́wọ́.
2: Èṣù ń gbé inú àwọn èèyàn jọ ti pẹ́ gan kì í ṣe sìn ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
0: Kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o.
2: Ẹ kú ètò
0: sáà
2: o, ọlọ́run máa fún yín ṣe o.
0: Àmì o. Hello, ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ o.
0: Orúkọ yín àti bó lẹ ti ń pè.
4: Hello.
0: Hello.
4: Ta lọ pè.
0: Ọmọ ọlọ́mọ.
1: Ọmọ jẹyà ó jẹ wá.
0: Òun náà fẹ́ pè sórí rédíò.
1: Ọmọ jẹyà ó jẹ.
0: Hello, ẹ kalẹ̀. Hello? Ìyẹ́rì.
1: Ẹlẹ́dà mi.
0: Hello?
5: Hello? Ẹ̀kalẹ́.
0: Ẹ̀kalẹ́, orúkọ yín àti bí lẹ ti ń pè o.
5: Fẹ́mi láti Akálẹ̀.
0: Fẹ́mi láti?
5: Akálẹ̀.
0: Láti Akálẹ̀ Express, ok.
5: Lọ́nà Akẹ́lẹ̀ mi, lọ́nà ọkọ̀ Akẹ́lẹ̀ mi.
0: Ok.
5: Mo ti rí ní ẹ̀mí ìjẹ́jẹ́ àti ilé ẹbí mi, lẹ́mí tó wọlé lálẹ́ mọ̀kàn bá bí ẹ̀mí.
0: Mi è gbọ́ yín dáadáa o, mi è gbọ́ yín. Hello? Ìyẹn náà rí.
1: Ẹlẹ́dà wa, ẹlẹ́dà gbogbo wa fọ́ mọ jẹ́ àbújẹ wa.
0: Hello?
6: Hello, Ẹ̀kalẹ́ o.
0: Ẹ̀kalẹ́.
6: Kẹ́lẹ́ sọ̀rọ̀ láti Akéde ní ojú odò.
0: Ok.
6: Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ sí ba Jim Jones yẹn kí ló wà pa mọ́ kí ni ó ẹ̀ǹdẹ̀ oúnjẹ.
0: Àlóhun náà fúnra rẹ̀, òun náà parẹ́.
6: Ok.
0: nibe na lohun na pare si o koju ibon si re o de yin ibon yen bo ti ti le je pe ninu wadi ti won se lo ti ri pe pelu bi ibi ti bon yen jabo si ati bi ti bon yen gba wole ti ota mo yen gba wole ohun lo pare bo ti ti le je pa awon omo e so wi pe awon oro pe baba awon le se ru nkan be yen o bo se se ko je po fun yan ni ibon ni pe kon yen fohun amo nu osele yen lohun na gbe mi mi si hello yes sir oruko yin o
7: oruko mi ni gani olorun da lata betuta
0: okay
7: ah me be no bi faro no se ti wa
0: gile gile wi sir
7: won lokan mi
0: hmm
7: bi ta ta do ba se yan lokan a pa wi yan to be ni
0: Hmm.
7: Ah, hey,
0: hey, bro. I'm bad. Is she on gossip?

àwọn olórí ẹ̀sìn wọ́n jẹ́ ẹ̀sìn olórí ẹ̀sìn kìrìsìtẹ́nì kódà nínú wọn láti rí Billy Graham òun ló ti sọ wípé káwọn èèyàn má ṣe àṣìṣe láti sọ wípé Jim Jones àti ìjọ tó nìyẹn kí wọ́n má dà wọ́n pọ̀ mọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì o ó nítorí tí ò bá ń ṣe pé ẹ̀mí burúkú kan wọnú Jim Jones láwọn àsìkò ìgbà yẹn ni kò ní wu irú àwọn ọ̀wà tó wù. Hello, èèyàn rẹ̀. Nínú ọ̀rọ̀ tí Billy Graham dẹ̀ sọ yìí àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn kìrìsìtẹ́nì lọ́pọ̀lọpọ̀ náà ni wọ́n kin lẹ́yìn pé bẹ́ẹ̀ ni. Hello, ẹ kalẹ̀. Yes, ma. Orúkọ yín o. Okay. Yes, ma. Okay. Ṣé? Ṣé àwọn ọmọ ẹ̀ sì kéré ńgbà náà? A kò sí n tó fi ọjọ́ orí àwọn ọmọ ẹ̀ kò sí nǹkan tí mo lè rí fi múlẹ̀ àmọ́ lásìkò ìgbà yẹn wọn ò kọ ọjọ́ orí àwọn ọmọ wọn mọ́ àkọọ́lẹ̀ tí wọ́n kọ àmọ́ àwọn ọmọ yẹn bí pẹ̀lú bí ìtàn yẹn ṣe lọ wọn ò tí ì pé ọmọ ọdún méjìdínlógún lásìkò ìgbà yẹn àwọn ọmọ ẹ̀ kò pa àwọn ọmọ ẹ̀ torí pé àwọn ò sí ń bẹ̀ lásìkò náà àwọn ti rìnrìn àjò láti lọ gbá basketball ń gbà yẹn. Bẹ́ẹ̀ni ipe òun náà yìnbọn fún ààrẹ torí àwọn elétò nígbà tán débẹ̀ tán ṣe àwọn iṣẹ́ ìwádìí tí wọ́n máa ṣe wọ́n ní pẹ̀lú bí ibi tí ọta yẹn gbà wọlé ibi táwọn ti bá ìbọn yẹn lẹ́gbẹ̀ẹ́ bó ṣe ṣubú lẹ̀ àwọn rí wípé òun ló yìnbọn yẹn fúnra ẹ̀.

0: ibẹ̀ ṣì ń bẹ́ ńbẹ̀ àmọ́ kò sí àwọn èèyàn tí wọ́n ń gbé bẹ̀ mọ́ gẹ́gẹ́ bí wípé báwọn èèyàn ṣe ń ṣẹ̀mí bẹ̀ lásìkò ìgbà náà àwọn tí wọ́n dẹ̀ ń ṣàmójútó àwọn igbó yìí àwọn ni wọ́n jẹ́ aláṣẹ lórí agbègbè yìí nísìnyí kò sí wípé èèyàn ń gbé bẹ̀ mọ́ títí ọjọ́ mẹ́jọ tèmi àti ìyá àtúnjọ máa pàdé láti máa mú àkọ́tun ètò èyí tún ga wá tí màá tún mú ìtàn míì wá nípa ẹlòmíì lórí nǹkan tó jẹ́ pé èyí àtúngbò èyí á ṣe há irú eléyìí tún ṣẹlẹ̀ lágbàáyé usman haruna lorúkọ tèmi o dáúnì onírúurú òdùnnú náà ni onírúurú òdùnnú tí ò ní bá wọn fọhùn ìbànújẹ́ láéláé ọmọ àtà mátàmí ara máa sanwó àforí onígbèsè kí mọ̀ ló ń kiyin wípé a rira láyọ̀ a pàdé nire ó dàbọ̀.
1: alubata ń rẹsẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dúnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
2: 32 FM 94.9
3: Laughter House
2: Orí òkè tètè Premier
3: Mọ́kọ́lá Ìbàdàn.

0: adu bi agbefa gori ite omo dida wa mo gun ma te onisulo niya ke yo ma sese ni ko ma je nbi eliri oja tegba re nta ni wo gbe kale lota o so wo gbe yawo orere nbe igbiyeju re ni eto wa ma ru ori to gbe waye ma ba lode we ji adubi otun olawo le ibadan ni baba sele loju ona oje nbadan lati oje eleni egun okada baba sele oju source ni e ti sokale e ti ri eko mo na won gbagada gbagada ewe ji adubi nbe tabi ka pe won sori 08033260141 oloye ewe ji adubi otun olawo le ibadan lo ni irorun la ba nigba ta daye
1: Bẹ̀mù tó dún kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì Adẹ́nipòṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn. Orúkọ mi ni Alhaji Karim Adé.

0: ba o po eyan o ma ma la fo wo kan o je re si o je gbogbo e meran o ja da fo gbogbo e le o wa fe jade eni on ba ni eni suru eni o e ma sanwo oni se beyin le ko sibe pe e wole ke jeun awon baba yin ti sanwo si o le yin e sanwo nkan ta n try lati so pe eni o beyin na se jeun sin e sanwo awon omo titi yin na sile alakori ba joko lo ba nwo da oni e ba ti so fun ori pe ori aga agbara ti wo na joko le lori ori po o se gugu e basa basa eja to tobi aye elenu ohun to se yen eni o boya lawon mo a pada je nkan lola aga o ba ton fe yin si ba le ilu eyin oloselu eyin alagbara eyin landlord ati landlady ti won fun nile tolorun jogun le fun e ma won baba yin se nkanra won ni o mo se nfi million mo se ngba yen se be eni se be ni won se gba le yin ba mo ile laye mo ale o padu toro fe palea ile aye yi jeje ni o sugbon ni temi ni temi o taiwo temi lulu oko lo wa seun temi tope really mi o mo se mi o ni se ka gbogbo owo to lo n ba fun mi eyin to ba yowo ile kin ko ṣùgbọ́n kí la nfàní ilé àti mọ́tò ńlá gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ tí mo ra tinú tí ebi awa máa pa àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ mi bí ojú ọ̀ndẹ̀ naira 500 200 1000 èyí náà gbà èmi náà jẹ́ inú ẹ̀ eré ni wọ́n ṣe wọ́n ní ṣèkà eré òní dibi fún mi torí tí n bá dàgbà darúgbó in le ri banki o yi in le ri banki olohun gbowo nbe ngba nbada lojo nna aba e ka le o taiwo temi loluwa oko oluwa seun temi tope mc obama
1: o ko temi ni o ko temi ni oladepo johnson ti gbogbo eyan mo si mc wo mo ma tun wa nbe pe se
0: kini mo
1: wo mo ni jesu ati anabi awon kan tun wa mo be pe se se ina na je pastor wo mo ni emi na ni pastor wo comedian
0: this live is straight aye yin mo dun gidi gan e mo je kan gbe yin mora o ipe aye odun baba nla ro ni ṣùgbọ́n fẹ́ jẹ́ káyé ikun fẹ́ kí gbogbo nǹkan yé wa ni pé ilé ayé yìí dàbí ẹni tó lówó lọ́wọ́ ẹni ò tó ní gbogbo nǹkan tó wá kóyàwó àtàwọn ọmọ ẹ̀ tó ní ẹjẹ́ ká lọ fún ọ ní mò bóyá bí ìyẹn ẹni ò àbí pé lọ fún kí làwọn ń pè náà bá ṣe lọ etí òkun
1: yẹn ọnímù náà ni
0: ká lọ sí gbádùn ara wa nílùú kejì tó bá yá
1: kò kóbi tó wà kó wá lọ sí ànádá
0: yes bẹ́ẹ̀ nílé ayé ìṣírí sọ̀rùn gbádùn ara ẹ dáadáa kin sane hade ori ope lele ambo ati de eni o e ga ma ki won pa pi
1: new month monday akoko ni ninu osu keje
0: all right eni ki wa le ni na kin date
1: oni ni on the 6th

gbogbo nǹkan tí wọ́n ṣe nínú ayé ló ń ṣọ̀tì ń sìn orin táwọn ọmọ wa ń kọ ṣọ́ọ̀tì ni aṣọ tí wọ́n ń wọ̀ ó ń ṣọ́ọ̀tì náà ní kí kó fún mọ́ wọn lára native bí kó kéré máwọn èèyàn lára àwọn èèyàn wá ṣàkíyèsí nǹkan kan kódà mọ́tò tí wọ́n ń lò tẹ́lẹ̀ engine ni mọ́tò ń gbà yẹn tóbi ṣùgbọ́n sìn ṣọ́ọ̀tì ni bí ẹni o ẹni tẹ bá gbá ara mọ́tò ayé àtijọ́ ó dàbí ìgbà tí èèyàn bá gbá mọ́tò bullet proof ṣùgbọ́n sìn ike ni gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ayé ṣọ́ọ̀tì ni ẹ jẹ́ mọ̀ pé ẹni ò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ là ń wo tẹlifíṣàn 24 hours ṣùgbọ́n sìn wọ́n ti ṣe ẹni ibi tí wàá máa sanwó sí ìyẹn smart tv àkàn fóònù ẹni ṣọ́ọ̀tì gbogbo ẹ̀ mo wá ṣàkíyèsí mo wá ronú jinlẹ̀ wáì gbogbo aṣọ tá à ń wọ̀ ó ń ṣọ́ọ̀tì kéékèèké bùbá ayé ìgbà yẹn tá a bá ránṣọ ọdún ẹni o wà á bá ń bẹ̀ ni mọ́tò ń gbà yẹn ṣọ́ọ̀tì gbogbo nǹkan ńláńlá là ń lò láyé ìgbà kan ṣùgbọ́n sìn ẹni o gbogbo nǹkan kéékèèké ni gbogbo wa ń lò ẹ̀mí yẹn ní péjọ má fara wé ayé bí ayé ṣe ń lọ o òun ló jẹ́ kí àwọn ẹ̀mí àwọn èèyàn náà máa ṣọ́ọ̀tì àwọn èèyàn ń wá owó ẹlòmíà ní tóun bá ṣàti rówó tóun bá ti jayé bíi bóyá bíi 10 years 20 years 30 years kò máa lọ àwọn olórin ìsìn ẹni ò rí tán bá especially ẹ mọ́ bínú ẹ̀yin olórin hip hop olórin hip hop kan bá jáde tí ò bá múra dáadáa ó lè jẹ́ pé bóyá bíi ẹni o bóyá bíi rẹ́kọ̀d bóyá bíi ìpín rẹ́kọ̀d ẹni o bóyá bíi track bóyá bíi mẹ́ bóyá bíi kò lè drop ju bóyá bíi 10 lọ àti sáré drop.

0: kan eni o ah won yin wo time ah fa record yin ton papapa gbese mi aye igba kan ta ba wo church bayi won kin wa go fọlọrun ṣugbọn sin laarin boya bi laarin wakati si meta won ma se surface bi meta si merin la jeti bali aye
1: dadide kamujo dadide ka bere mole ka fi joge
0: ngba ti laye igba kan awon mo wa ma do bale ton pata pata eni o kan to ki ba awon baba abiya abegbon sugbon sin eni o kan ma high ni high touch koda e ja mo pe laye igba kan awon baba wa ati mama wa eni iru awa ta jomo lile ta ma nyoju ni du ikokoro awon baba wa ati mama wa ton ba fe bara won sere ife yato si pe won wa ninu ile won tun da aso bori won ti wa lori bed already o won tun wa da aso bori sugbon sin orisirisi nkan la ngbo orisirisi style ni won se won te ni waso gan ninu nle atoko ati yawo eni o eni o geni kan gbo mo gbe yawo e sinu le o wa sun le lori o tun wa mu aso bed o tun wa da le lori yawo a ni kini gbogbo rubbish yin
2: kilo
0: se yin
2: eni o eja
0: gbogbo nkan ti wa yi pada egbo ibo ni beru olohun wa ìbẹ̀rù ọlọ́run
1: tàgídé ká bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká fi jókè
0: àwọn kí n sán ní àdé rẹ̀ àwọn bàbá ẹ̀ ti ń lo dáúlà bọ̀ tipẹ́tipẹ́ ọlọ́run ó tóbi o gbogbo nǹkan short là ń ṣe short space kódà tó bá jẹ́mísì tó bá lè sọ̀rọ̀ jù wọ́n ní ọ̀n nípì ẹ̀ mọ́ wọ́n ní ẹ ti máa ń sọ̀rọ̀ jù ẹjọ́
2: ẹni ẹ̀ṣọ́t
0: ayé ìgbà kan báńdì eléré ẹni o bíi 23-24 ni báńdì máa jẹ́ oníṣẹ̀kẹ̀rẹ̀ olómìnlẹ̀ gángan gbogbo wọn máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n sì ń èèyàn mẹ́ta ń tì mú ní ọkùnrin ní orílẹ̀-èdè pàtí
2: short line.
0: Kí ló dé torí bẹ́ẹ̀? Kí ló fà á tí gbogbo nǹkan fi wá jẹ́ short tí ẹ̀mí àwọn èèyàn tó wá ń short. Bàbá wà ní ṣọ́ọ̀ṣì. tẹ́lẹ̀ làwọn èèyàn ń gbàwẹ̀ tán máa máa kí aṣámú wọ́n ní aṣámú ti long jù short bá a bá dé club báyìí ẹni o wọ́n á tún fún wa ní short mu wọ́n á dá sínú bẹ̀ wọ́n á wá fi
2: ọsàn sí
0: akàn dálẹ̀ kan náà ṣàrà ayé ìgbà wọn bàbá wa wọ́n máa ń mo dídí bí àkàntán ni wọ́n á dẹ̀ mo dídí ṣìnáàpù kan aláwọ̀

0: after time, eba wa dasi kilo de ti gbogbo nkan wa je pe eni o gbogbo nkan short ni gbogbo nigba kan ta ba de party wa fi eni o abo spoon ton fin buresi wa bu so tegbe ni to ma ga ṣùgbọ́n sìn cup ni wọ́n fi ń bu rẹ́ẹ̀tì sí wa short lọ́nà méjì ẹni ńgbà tó yá wọ́n tẹ̀ tó wá lọ wá ike bí ike tí a fi ń mu bí cup ẹni wọ́n wá da oúnjẹ sínú ẹ̀ wọ́n fi chicken sí i.
1: Táwọn míì bá tún fẹ́ bùkà wọ́n tún fi ra
0: wọ́n fi chicken sí irú ilé tó jẹ lẹ́kọ̀ọ́ lánàá ṣe ni cup ni wọ́n fi gbóúnjẹ fún wa short. Àwọn èèyàn dẹ kíyèsí ara o lè ń jà wá ẹni o sátani ń ja ayé lólè ayé ò kíyèsí ara sátani ń ja ayé lólè àwọn pásítọ̀ ò kíyèsí ara o sátani ń ja ayé lólè àwọn àáfà tọ́lọ́wọ́n rò pé àwọn ń súnmọ́ lọ́hùn ò kíyèsí ara o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí àwọn èèyàn ja àwọn èèyàn lójúmọ́ àwọn tí ẹ̀ porúkọ sátani láti fọ́ èèyàn lórí mọ́ aláwo là ń pè ibi tí a bá porúkọ sátani kádúnbú èèyàn àmọ̀ pọmọ èṣù ni tí a bá porúkọ sátani tá a lè yan jìbìtì àmọ̀ pọmọ èṣù ni èwo ní kálu jìbìtì tán ká tún gbé báìbù sẹ́gbẹ́ lọ sí kóòtù ká máa ṣe bí ìgbà tó jẹ́ pé èèyàn lọ́n ni wa èwo ní ká pa èèyàn tán ká tún máa sọ aláwọ̀ akọbọ̀rọ̀ àìní òkú ní mẹ́ni mọ́ ẹ ń bá ọlọ́run lórúkọ jẹ́ ni àbíbo ni sátani ìwà tẹ́ lè bá sátani lórúkọ jẹ́ ẹ̀yìn ẹ̀yàn yìí àwọn olóṣèlú wa bísínẹ́ẹ̀sì ni wọ́n ń fi wá ṣe ẹni ọjà kan jó ń bàdàn oníkálukú lọ́lọ́ ń drop owó fún wọn bẹ̀ ó tẹ̀ wá wò ó pẹ́ jẹ́ kèmi náà jólé dáàdì mi kẹ́ ẹ wá drop owó sẹ́mi
1: náà
0: ẹni o ẹnìkan ní obama tó bá máa jólé dáàdì ẹ wà ní láti jó dáàdì ẹ mọ́ ni wọ́n tó máa wọ̀n wà á jó dáàdì ẹ mọ́lẹ̀ àbí mọ́ mi ẹni o ni wọ́n tó lè pìtì ẹ tán bá wá pìtì ẹ torípò olórúkọ díẹ̀ wọ́n wá bẹ̀ sorry ẹni o ẹni tán bá ti wú ẹni o ayé ìgbà yẹn ilé yìí nǹkan ayé fẹ́lẹ́ jó gba owó àti mọ́tò ìwọ ọlọ́run ò dẹ̀ ṣàánú èmi náà délé dáàdì wà lọ́sẹ̀ tó kọ ìtọ́tẹ̀ tó tẹ̀lé mo ń dá petro sí kílé ohun ṣàlọ́ kì í ṣàní ni bàbá àjẹ̀bú ká mi mọ́ bẹ̀ pé fẹ́ ṣe mo ní ọ̀fẹ́ dáná sùlé ni iye rẹ̀ rè kọ́ mo ní nù lẹ́kọ́ mo fọ ẹ̀yin ni sà èmi rè kọ́ ẹ̀ ṣe iye rẹ̀ rè kọ́ ni òun dẹ̀ fẹ́ ju lémi mo ní yẹ sà kó o bá jó kí o máa sọ ọfọ owó ṣẹlẹ̀ mo ní tí agbógun nǹkan tó bá ti jó ní nàìjíríà ni wọ́n máa ń bá wọn tún kọ́ lè máa kọ́ mo ní federal government or state government or àwọn councilor ni wọ́n máa wá kọ́ àbí ṣe iye rẹ̀ ó ní ẹlé mo níbẹ̀ ni lájú yẹn náà ẹyìn ìlàjọ́lé bàbá mọ́mí wa náà kí n tó wá jólé òun tí wọ́n bá tún bẹ̀ kọ́ ẹ̀wọ̀n àgbà kí
1: n tó wájú
0: distance ayé ń short
1: short short short short
0: ẹ̀wọ̀n ẹja lọ mọ́mí à ń bọ̀.

0: ẹyin tọ́lọ̀ ń fún lágbára tọ́lọ̀ ń fún nílé tọ́lọ̀ ń fún lówó tẹ ẹjọ́ lóṣèlú tẹ lé pa òkè ńlá ẹ gbìyànjú ẹni o ẹ wọlé ẹ wọlé ẹ kọ́lé kékèké táwọn èèyàn lè gbé tí wọ́n máa mọ̀
1: tí
0: ẹni o tán máa sanwó kékèké o

0: àwọn ẹlòmíì gbé owó ńlá lọ ẹlòmíì gbé
1: pánù
0: lọ àti kí adúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn àwọn ti family yín náà tẹ́bi ń pa ọ ẹni o àwọn kan wà nídìílé tẹ́bi ń pa ọ. Ẹdùn ara ẹ̀ta nínú ẹdùn ara lé nínú ẹdùn àdúgbò nínú torí ilé ayé tá a wà yìí. Ká lè sọ nípa títí yàn nípa tèmi pé àṣewọ̀n tá a lè ṣe. Ọmọge yóò yóò.

ìjà tó bá kó sọwọ́ bandit ẹni o a mọ̀ pé bẹ́lìtì yàtọ̀ sí bàǹtẹ̀ abà ọ̀rẹ́ á dàbí ọ̀rọ̀ ọmọ nǹkan tí wọ́n ti ń kìlọ̀ fún wọ́n ríran sí ń ṣọ́ọ̀ṣì wọ́n àwọn sẹ̀lẹ̀ kẹ́rin ni òun fà jáde arákùnrin yìí ó kè lé kí ó gbọ́ dáadáa ó ó ń lọ sí ilé òun rìn ìrìn ẹ̀wọ̀n òun rìn bébé ẹ̀wọ̀n yìí ó bébé ẹ̀wọ̀n ni ìwà arákùnrin yìí rí ó kè lé ṣọ́ra gidi gan kè lé ṣọ́ra kè lé kó má ṣe lọ sí ilé àwọn ilé níyàwó níyàwó mọ́ kè lé kó má lọ sí ilé ìyàwó níyàwó mọ́ nítorí pé ọlọ́run sọ pé òun á bá ní àlejò níbẹ̀ bẹ́ẹ̀ ló yín mú sí wòlíì ọ̀rọ̀ ọlọ́run ló pè ní rọ ọ̀sẹ̀ tó tẹ̀lé ló gbalé ìyàwó níyàwó lọ ìwọ kọ́rè ètò délé níyàwó ìyàwó. ẹni o ya ọsàfù ẹ wọn dọba àṣírẹ ẹsìn wọn dídì wọn dòdòdò sílẹgbẹẹ wọn bá bẹfọ sílẹgbẹẹ lé onílé òun náà ló fowó yẹ sílẹ o ọrẹ ni wọn pa ti ṣe ẹdìyẹ ni sí ìgbésí bí méjì sí mẹta ẹni o ló nílẹ kúngún kókókókó ta nìyẹn o ọkọ ìyàwó dé ẹni o ọkọ ìyàwó sì rè sójà ni. Ga soja ni inu gbo sangisha lo ti de eyin na ni ha eni o be se so a na lemi na so a yawo ti mo wardrobe we mo en to je pe en to tobi ni bi ti wa bayi pin egberege ni ko gba wardrobe iwo la le jo e si bayi o yawo ba pa na freezer oni ko wo na freezer o de de mo freezer nígbà tí ọkọ ìyàwó wọlé ó kọ̀máǹdì àwọn ọmọ ẹ̀ pé sergeant ẹni yẹsà lọ fún mi lómi tútù mẹ ìyàwó ni ìyàwó dẹ̀ ti tí kankan ìyàwó ni fíríjì yẹn mà ṣiṣẹ́ látọdún ìmú àti yọnà kò lẹ́gbẹ́ ẹ̀. ọjọ́ mẹ́ta ló lò nínú frisa torí arákùnrin yìí ò jáde kúrò nílé ẹ̀wọ̀n àtàwọn ọmọ ogun tí wọ́n jọ dé nígbà tó yá ẹgbọ́ fíṣà omi lè ṣe kí mámù mi tútù ọ̀nì jẹ́ kí àwọn tó ń tún fíṣà ṣe kan wá gbé fíṣà ẹni wọ́n á pe àwọn tó ń tún fíṣà ṣe ìyàwó ní kò ní ìdí ẹwẹ́ ẹ má gbé lọ ni ẹ má gbé lọ ẹ má wulẹ̀ ṣe ń bí ẹni o wọn tún gbé gẹ wọn gbé fíṣà sínú mọ́tò ẹni o sínú mọ́tò wọn ń gbé lọ ọlọ́pàá tún pàdé wọn lójú ọ̀nà ẹni o ẹjọ́ rìsíìtì fíṣà yìí dà ní àgọ́ sí ó dẹ̀ ti lójọ́ mẹ́ta àwọn ọlọ́pàá ní wẹ́ ẹ̀ṣẹ́ bá sì lè ẹ lọ sọ fáwọn tó ní fíṣà pé kí wọ́n sẹ́ǹ rìsíìtì ẹ̀ ó yá ẹ máa gbé fíṣà yẹn lọ sí police station wọ́n tún gbé òdì police station wọ́n tún ráyè láti wá rìsíìtì fíṣà nítorí sójà ni náà mú mọ̀fìn àwọn mi kàn lọ sọ́dí police station ẹ lọ try láti wá rìsíìtì àfihàn fíṣà yìí wá ẹ mọ̀ odidi ijọ́ mẹ́sàn-án ni wọ́n fi wáyé odidi ijọ́ mẹ́sàn-án ẹ ni wọ́n fi wá fíṣà yẹn wọ́n ṣàárí nígbà tó máa fi rí wọ́n máa gbé kó ń bẹ̀ nígbà tí wọ́n débẹ̀ tó máa ṣe àlàyé wò ẹ̀yìn náà ẹ̀tẹ̀ sórí comment section kí lè rò bóyá pé ó ti máa ṣẹlẹ̀ sí máa yìí ó ti ń lo 15 days nínú fíṣà bẹ́ẹ̀ kẹ́ ń gbà tí ẹlẹ́mi sọ pé kí èlé ṣọ́ra o kí èlé ṣọ́ra gidi gan orin ní bébé ikú àti ẹ̀wọ̀n yìí o ó lọ kú ó lọ ẹ̀mí èèyàn máa yí o àwọn omi tó wà ńbẹ̀ ló ń mu nígbà tó máa fi jí ẹni tó tóbi tẹ́lẹ̀ ó dàbí ẹni tó ní ṣàìfì ni ó ti kún ẹ ti lọlẹ̀.

0: kí ló ń fa ikú ọ̀dọ́. Kí ló ń fa ikú ọ̀dọ́? Kí ló ń fa kí gbogbo nǹkan short nínú ayé? Ẹyin lè sọ o, èmi ò lè sọ o. Torí pastor wà nínú àwọn tó ń gbọ́ wa, àwọn àlùfáà wà ń bẹ̀. Ẹni ò kí ló dé? Èèyàn mẹ́ta péré náà ni màá fẹ́ gbà láàyè. Ẹni o +23 4906 2000 949 Hello.
1: Hello.
0: Ekaale.
2: Ekaale kweto.
0: Olorun lo nseto.
2: Ari owo mu taru lati seyin.
0: Oya o.
2: Le seyin ni gbe la gba lo.
0: Amen.
2: Owo da pa ko jo. Ẹ̀mí àwọn ọ̀dọ́ ti ń gbóná jù fowó.
0: Ẹ̀mí wọn gbóná jù fowó.
2: Ẹ̀mí wọn gbóná nítorí owó.
0: Torí owó.
2: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. Omi jẹ́ sọ́dọ̀ omi ohun pé tóun bá sọdún márùn. Mo wọ láti di ayé.
0: Kò ní dẹ̀ máa lọ.
2: Báwọ̀ láti lu ọkọ̀ ńláńlá ọkọ̀ dẹ̀dẹ̀. Lẹ́yìn bá ní ti tú wọ́n láti wá kẹ ẹ̀mí èyí ò lè gbù.
0: So ẹ̀mí ọ̀dọ́ ó gbóná jù fún
2: owó. Àwọn ọ̀dọ́ tó pọ̀ nù.
0: Ẹ ṣe o, ẹ ṣe. Hello.
3: Hello.
0: Hello.
4: Ẹ bá wa kó òbí rẹ́díò yẹn pátápátá.
0: Ẹyin sílẹ̀.
3: Hello.
0: Hello, à ń gbọ́ yín ẹyin sílẹ̀.
3: Hello.
0: Hello, à ń gbọ́ yín.
3: Hello. Hello, sir.
0: Hello, màá o.
3: N tó fà ni pé àwọn ọmọ ayé òde òní
0: ọ̀pọ̀
3: ju kan owó ìjà
0: owó
3: yàwúyàwú mi. A máa wá kàn fi àwọn ìyá ọ̀wọ́ ṣògo owó tàbí ọmọ wọn tàbí àbúrò wọn. Bí àwọn bá bímọ mẹ́fà, wọ́n á dúpẹ́ káwọn lo ẹyọ kan tàbí méjì.
0: Ẹ ṣe o. Ẹ ṣe wà. Owó ni gbogbo ẹ o.
4: Hello. Hello.
0: Hello.
4: Hello.
0: À ń gbọ́ yín.

0: Com que ele é, Dada? Assim?
1: Baba Monsavaro, Baba Monsavaro, Baba Rizika.
0: E com o Dompo? Àwọn bá àwọn àgbà ń pẹ́ àwọn ọmọdé ń lọ kí ló dé kí ló fà á.
2: Hello.
0: À ń gbọ́.
3: Ìmúkúmu.
0: Ìmúkúmu.
3: Nukumu yẹn ń fa tó ń dọpọlọ wọn tó mú wọn kó nígbà tí tó ti pọ̀ gbára wọn. Ó lè fa ikú òjijì
0: mọ́. Ló ń fa kú òjijì àwọn ọ̀dọ́ ẹ ṣe.
2: Bẹ́ẹ̀ni. Hello. Hello.
0: À ń gbọ́ yín o.
4: Ẹ kalẹ̀ sọ.
0: Ẹ kalẹ̀ ma.
4: Àbí àwọn ọgbà ẹ̀ mọ́ra ní gbà ẹ.
0: Àmì Jésù àṣẹ.
4: Mo dúpẹ́ pé mo wọlé lálẹ́ gbé.
0: Ẹ ṣe wa.
4: Mo lè mọ gbọ programu yín mo máa ń dúró èdè mi.
0: Ẹni
4: kẹfẹ́ ń pa ikú àwọn ọ̀dọ́. Ojú kòkòrò owó mi.
0: Owó.
4: Ojú kòkòrò owó. Ojú kòkòrò
2: owó.
4: Láti mọ wá nǹkan tí ò sọ mi kiri. Ẹnu ọmọ eré ìdíje. Ẹnu ọmọ mọ pé dẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀. Nǹkan tó sakún wọn nìyẹn.
0: Nígbà
4: táwọn tó ti jẹ́ àgbàlagbà. Wọ́n yẹ pé àwọn ojú òde àsìkò ta lóhun tí wọ́n bá ti rí jẹni. Ẹrù àwọn àdájọ́ ẹrù dáná mi ti lo 198. Ètò náà ń dàkọ̀jọ́ pé ìtì ọba tí táwọn máa ti rọ́wọ́ mú lu ẹnu. Àbí àwọn ti gbà. Ọlọ́wọ́ mọ sàrùn tó fún yẹn mọ̀ mọ́ ṣe o.
0: Àmì ẹṣẹ́ máa.
4: Iwájú lẹ́ mọ̀ lẹ́ mi rẹ́ mi o.
0: Àmì ẹṣẹ́ máa.
2: Hello. Hello. Hello.
0: Ashe. Plus 2 3 4 90 62.
2: Odometa 949. Hello.
0: Hello.
5: Hello. Ekale.
0: Ekale.
5: Ekale. Ekale.
0: Oh ya.
2: That's it.
0: Ikeji.

0: pàápàá tí òṣùpá bá ń yọ àìtètè wọlé ìta ni gbogbo wa máa wà láyé ìgbà yẹn tó ṣùpá bá ń àìòṣùpá tó bá ti tó bí ẹwà ago mọ́kànlá going to 12 ni wọ́n máa máa jíwa wọlé lẹ́yọ kọ̀ọ̀kan orin táwọn bàbá wa ń gbọ́ngbà yẹn nìyẹn à ń sọ̀rọ̀ ń pa à ń sọ̀rọ̀ ní ẹ à ń sọ̀rọ̀ ẹni o 70s 80s 190s ni o
1: kàbíyèsí
0: ẹni o at least bí a bí 70s ẹ lọ sí 83 84 àánà ti ń àti ń lóye díẹ̀ díẹ̀ kàkà dàrú àmà fàdáyà kógun kan wá dèèyàn mú láti ìgbà yẹn títí di wákàtí ọ̀wọ̀ ẹ̀ tó lóun ò ní fèèyàn lẹ̀ à á gbàdúrà lórí alẹ́ yìí o ogun ọjọ́ tó ti pẹ́ ẹni ò tó wèsì àkókò mi di wákàtí ọ̀wọ̀ yìí ẹ̀yin tán bá bí ní 60s tẹ́ ẹ ṣì wà láyé tẹ́ ẹ dẹ̀ ṣì mọ̀ pé ìrètí wà fẹ́ni tí ò tí ì kú ẹ wọ́n sùn láàrin 30 minutes o ẹ̀yin tán bí 50 ẹ̀yin 1950s ẹ̀yin 1980 ẹ̀yin 1990 ẹ̀yin ọmọ millennium tuntun two ẹni o millennium ńgbà tán tẹ́ ń sọ pé millennium bọ̀ abilio payé ti máa parẹ́ ni mẹ́nà mi millennium tó rí ẹni láti 1999 wọ 2000 years àtìlò mélòó nù 2000 báyìí àtìlò 2025 àbí 2025 kọ́ la wáyé
1: 2026
0: àtìlò 26

ẹnì kan dẹ̀ wà ń gbà yẹn ogun ìran òrí wọn mú ogun ẹ̀jẹ̀ òrí wọn mú ogun tó burú jù láyé yìí ogun tó burú jù tí kìí tètè ṣẹ́ òun ni ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ ó máa ń ba láti ìran rere èèyàn jẹ́ ogun yẹn ó ja joseph nù bible torí tẹ bá rí ẹ tí ẹ bá ohun tẹ fi máa dá àwọn ọmọ ológo mọ nínú ilé nípẹ ẹnu wọn ò ní bò ọmọ ológo ẹni ò kì í dájú àwọn ọmọ ológo yìí dájú o ẹnu wọn ò dẹ kì í bò ẹni ò ọmọ wọn máa ń làánú bí tẹ ti máa rí àwọn ọmọ ológo àwọn tí ẹmí ọlọrun bá ń gbénú wọn ẹni ò wọn yìí fọrọ sínú tí wọn bá fẹ ṣe nǹkan wọn á wá nìkan sọ fún pé àwọn máa fẹ gbégbèsè kan báyìí o ma le o wa le ma bọ si o abi ko bọ si ṣugbọn ki saba bọ si ẹni o awọn ti ogun ẹjẹ n baja ki ba ọmọ ti o logo ja ninu idile awọn ọmọ ologo logun ẹjẹ n baja wa si o ogun ẹjẹ lagbara o ti n ba pe nkan ni ogun ẹjẹ àwa ní ẹ̀jẹ̀ ló ń dẹ̀ ẹ́ láàmú bóyọ lọlé babaláwo lọlé oníṣègùn lọlé aláàfà má wulẹ̀ ronú lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ń gbòòrò ronú kan àwọn tí wọ́n jọ bí yín papọ̀ àwọn tán jọ bí bàbá ẹ̀ papọ̀ tán jọ bí ya yín papọ̀ nínú ilé kan náà ronú kan àwọn tá a jọ tẹ́ni tí wọ́n jẹ́ fámìlì ẹ̀ lágbóolé tán jẹ́ fámìlì bàbá bí ìyá ẹ̀ àbí ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ẹ̀ kódà ó lè jẹ́ bàbá èèyàn àbí ìyá èèyàn ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀mí mọ́ ní nǹkan mi ó máa ń ṣòro ṣẹ́ o wọ́n bá dọ́dọ̀ aláwo tán dọ́dọ̀ àwọn aláàfà dọ́dọ̀ wòlíì wọ́n á ní ògbè fún lóhun wọ́n láwọn ò lè dá sí ìwọ ni kò lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ ẹni ogun tí wòlíì sá fún náà ayé èmi tálàáfà sá fún olúwa ṣègbó òtítọ́ bá ń gbógun yẹn mi àdúrà lẹ́yìn nìyẹn ogun tí ogun táwọn wòlíì sá fún tí babaláwo sá fún táwọn oníṣègùn sá fún táwọn aláàfà sá fún tí pásítọ̀ sá fún.

0: Il y a une bague, puis bien mis le camp. Il y a un méta. Hello, hello.
1: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Aja tun gbo omo ologo ti ojo jade ninu atimole ile baba ile iya loruko Jesu e mu ko paja na da e se o
3: hello
0: hello
3: kalesa
0: mu gbadura loruko Jesu Kristi eto buburu ti a se fun yin loruko Jesu e Jesu ko baje ire inu odun to ku yi oluwa angeli to npin re yen ko wa yan de fun yin Jesu oluwa wa
4: o da orun to ni aja lori fun Joshua
1: hello
0: hello
2: hello
0: loruko Jesu ogun ide ojo to ti pe ku ja lara yin ìdí ọjọ́ tó ti pẹ́ kó já lára àwọn ọmọ yín ibi tí ẹ ti ń retí ẹ̀rín lórí àwọn ọmọ lórúkọ Jésù ayé ẹ̀ kó ṣí sílẹ̀ fún yín Jésù olúwa mi hello mo gbàdúrà fún yín màmá baálé kàsí tàrúà fàdá bàá ẹni o ẹni tó fẹ́ fogun àlájà yín káyé yín lè bọ́lẹ̀ lórúkọ Jésù ẹ mọ́ kó gbóǹtàn dé wọn angẹli ìgbéníjà tí yín kó dúró tì yín lórúkọ Jésù lọ́wọ́ amen.
1: Hello.
0: Hello. Lórúkọ Jésù olúwa kó ṣí yín lójú ẹ̀mí ìbòjú tá a fi bò yín tá a fi dá yín dúró tọmọtọmọ iná kó já ìbòjú náà dànù Jésù olúwa wa mi. Hello. Ẹ̀ka alẹ́ o lórúkọ Jésù ẹ tẹ́wọ́ yín síwájú ohun tí ó bọ́ sọnù lọ́wọ́ yín àánú kó dá padà fún un ayé má kàbó àsàdá yaba ayé ò ní bá yín sunkún ọ lórúkọ Jésù ọ̀rọ̀ yín kó já sọ pé ẹ̀yẹ́ ń lórí èmi mo fẹ́ lọ́wọ́ náà àdúrà hello ẹ̀ka alẹ́ màmá yá fàṣàtàlà kádàbà ìgbésẹ̀ ògú tí wọn gbérí nínú ọ̀ràn yín lórúkọ Jésù àwọn ọmọ yín kan lọ gbé lórúkọ Jésù ẹni o àkàbà tí a dè máwọn ọmọ ológo lẹ́sẹ̀ inú ọ̀ràn yín ẹ mọ́ kó já dànù Jésù olúwa wa àmì ẹ má bínú hello
5: hello
0: hello sir àbí mà ní sa ṣé sa ní àmẹ́ẹ̀dì orúkọ Jésù àmẹ́ẹ̀dì iná fàbùa gàdà ẹrùfí sàtáyà kádàbà ẹni olórúkọ Jésù ibi tẹ́ ha mọ́ olúwa kó mú yín kò ń bẹ̀ ọ̀ríjìnà ayé yín kó bọ́ sílẹ̀ elédùmarè Jésù olúwa wa.
1: Hello.
0: Náà kàtàdàbà ha hello. Hello.
5: Hello.
0: Mo gbà hello ma orúkọ Jésù ojú òní ti yín o gbogbo ẹnikẹ́ni tó ń gbà yín sọ yí pé kójú tì yín òun lójúmọ́ àti Jésù olúwa wa mi hello.
6: Hello.
0: Torí ọmọ tẹ́ ẹ fi pè yín lórúkọ Jésù ìfàmẹ́rẹ́yàn láti tayọ ju gbogbo àwọn ẹgbẹ́ ẹ lọ lórúkọ Jésù kó bọ́ sórí ọmọ náà ẹni o èṣù fẹ́ já ó já ìpè yẹn kò já ìpè yẹn lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó ní kò ní ṣeé ṣe kẹ́mi ẹ̀ kó dópin lójijì ẹ ṣé o.
1: Hello.
0: Hello.

0: Ọlọ́run túbọ̀ máa fi agbára kún agbára yín. Ẹ ò ní wálẹ̀ láéláé lórúkọ Jésù, ilé ológo, ẹ ò ní pàdánù ẹ̀. Testimony tèmi tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe program, tí mo bẹ̀rẹ̀ sí ní bá follow program yìí, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe ohun ìyanu. Agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé mi tèmi náà mọ̀. Agbára ọ̀tún, àánú ọ̀tún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tají nínú ayé mi tí mo dẹ̀ ń mọ̀, tí mo dẹ̀ ń rí. Ibi tí mo ti ń ṣe mo mí ìsì ẹ̀ látijọ́ tí ẹnìkan ti sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ program náà nígbà tí mo rí àwọn prayer point ńlá ńlá tẹ máa ń sọ. So láti bẹ̀ lọ iṣẹ́ ó ti bọ́ lọ́wọ́ mi láti bí oṣù bíi márùn-ún tí mi ò ríṣẹ́ kankan ṣe. Gbogbo bí mo ṣe ń ṣe tí wọ́n á ní wọ́n máa pè mí náà ni mi ní gbọ̀ngàn kan. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé ní ẹnu tí mo bẹ̀rẹ̀ program yìí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sísìn, ibi kan tí mo ti ṣe interview rí, nọ́mbà tún pè mí bẹ́ẹ̀ náà ni kí n wá. Ibẹ̀ náà ni mo tún á padà sí. Iṣẹ́ náà dẹ̀ jẹ́ iṣẹ́ tó dára, tún dẹ̀ tó ń sanwó ńlá, owó tó dára fún yàn níbẹ̀. Ó yà mí lẹ́nu gan. So òun ni testimony tèmi. Bàbá ẹ ṣe gan o.
1: Ọ̀rọ̀ yìí ti dé.

0: ẹjẹ sáré gbàdúrà
1: náà. Let me begin praying three prayers.
0: Ogun tó fẹ́ fi ọjọ́ orí ẹ̀ sùn.
1: Battle that want to waste your age.
0: Ogun yẹn ṣe
1: wọ.
0: Asekejire.
1: Yes, second authorization.
0: Ogun tó fẹ́ pa ara mọ́ ni.
1: Battle that want to kill your potential.
0: Olúwa run wọn. Agbára ilé tó fẹ́ gbé ọmọ.
1: Àwọn àgbà wọn tó swallow you.
0: Olúwa kò gbé.
1: Ẹ̀gún
0: bí tá a ti bí
1: ọ. Can't stop your bad place.
0: Tó ló ní wúlò
1: fún tẹ̀kọ́. That's why you can't be used for yourself.
0: Olúwa kò gbé.
1: Ṣé
0: ẹ lè gbàdúrà
1: yẹn? Can you pray this prayer?
0: Ẹ̀gún bí tá a ti bí
1: ọ. Can't stop my bad place.
0: Tó ní mi ò ní wúlò fún
1: tẹ̀kọ́. That's why I will not be used for anything.
0: Olúwa gbé mi.
1: Olá swallow you.
0: Ẹ̀gún bí a ti bí
1: mi. The curse of my bad place.
0: Tó ní mi ò ní wúlò
1: fún tẹ̀kọ́. That's why
0: I will not be
1: used for anything. Ẹ bá ń gbé
0: mi. Àríwọ̀n yẹn ló fẹ́ gbọ́.
1: Ṣé
0: kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ṣé kí ni a ṣe bẹ́ẹ̀ bẹ́